ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

rẹ àti tàwọn ọmọ ẹ kó di ìtàn tọkàn ọlọ́run tí ó padà lẹ́yìn ìwà àtọmọ ẹ kàn yí ká ọ̀tún ẹ yí ká òsì ẹ ní bàbá mo gbé ọ̀gá ó ṣe o ọba tó pọ̀ ní àánú ọba tó pọ̀ ní agbára ọkàn ní gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run láàárọ̀ yìí tí n bá sì ti kú òun bí màá bọ́ sórí facebook á lọ mọ ṣe ń tọkàn kinní kan là ń bá bọ̀ ẹ̀yin ẹ kàn sọ jésù ó ṣe ayé ọpẹ ń yọ o mo dúpẹ́ pé òdójútì mi òdójútì àwọn ọmọ mi gbogbo ẹ̀yin sona church ẹ̀yin náà ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ já dìde ibi tá a dúró sí ṣé ẹ lè bá mi kí aleluya ńlá mẹ́jọ ẹnìkan ní wàyí kí nǹkan lè jọra wọn gbogbo àwọn pastor sona church ti fi kòkó síbẹ̀ wọ́n ti gbára dì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní wẹ́mà lánàá bẹ́ẹ̀ la ṣe rán wọn kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ lónìí ẹ lọ múra ẹ gbé kírímù tó bá wù yín dání tẹ mọ lò lẹ́yìn ìgbà náà glọ́ọ̀fù ọwọ́ yín lẹ fi gbé wọn á fi àmì sí ara àwọn ènìyàn we are going to shout eight hallelujah mo gbọ́ létí mi olúwa ní kí n sọ fún ẹ̀yin ọmọ ọlọ́run pé òun ó ṣe nǹkan tí ò ṣe é ṣe ó ní kí n wá sọ fún gbogbo ọmọ ọlọ́run jákèjádò ayé pé nothing is impossible no impossibility in his own diary in his own dictionary nínú dictionary ọlọ́run nínú ìwé ọlọ́run olúwa ní sọ fún ẹ̀yin ọmọ èèyàn pé kò sí ní tí ń jẹ́ kò ṣe é ṣe ohun gbogbo ló lè ṣe ọlọ́run ayérayé ó lóhun gbogbo ló lè ṣe àjọ kí aleluya ńlá ó sọ fún mi categorically ó ní ikọ̀ mi kó tó di aago mẹ́ta ọ̀sán olóyún mẹ́rin ó ti bímọ wọn ó sì pè ọ́ ẹ̀yin olóyún ẹ dìde ńlẹ̀ especially gbogbo ẹ̀yin tí táìmù yìí ti pé ó ní kó tó di aago mẹ́ta lọ́sàn án nǹkan ní sọ tí ò wí ó ní olóyún mẹ́rin ó pè ọ́ wọn láwọn ti bímọ mápa bẹ̀dú katálí abadáṣà àjọ kí gbé aleluya ńlá mẹ́jọ méjì méjì ní fún olóyún kọ̀ọ̀kan àǹtí wá sí èèyàn nìkan ẹ̀yin kan bẹ tẹ́ ẹ lóyún ire ìgbà tí ó bá fi di aago mẹ́ta ọwọ́ kan ọ́ nothing is impossible no impossibility in his own dictionary kò sí kò ṣe é ṣe even ká pé wọ́n ti sọ fún ọ bí ò ṣe é ṣe olúwa ní kí n sọ fún ọ látẹnu wòlíì ọdẹkùnlé epafra pé yóò ṣe é ṣe a fẹ́ kí aleluya ńlá mẹ́jọ sí olúwa sọ fún mi pé gbogbo ẹni tó ń gbọ́ mi bàbá yìí ó ní nǹkan bẹ̀rẹ̀ sí jọra wọn fún ọ ó ní nǹkan ti dá tẹ́lẹ̀ ó ní láti sin lọ ohun ọlọ́run dé òun fẹ́ sọ kò ṣe é ṣe di ṣíṣe é ṣe òun fẹ́ sọ tí ò tó òun fẹ́ jọ sẹ́kù olúwa níbi tí nǹkan yẹn dúró sí òun fẹ́ gbé dìde ẹni yẹn ń kọ́ ilé lọ ọ̀sẹ̀ náà ni ilé yìí ó tún dìde padà jọ dìde kó jájọ kí aleluya ńlá mẹ́jọ sí wà á kété tí ìyẹn ọgbọ wà á kété gbogbo ẹni tí ń bẹ ní àyíká àti àyídọ́ ọmọ ẹ jẹ́ ń gbàdúrà fún ẹnìkan tí ń bọ́ mi ọfẹ́ kí aleluya ńlá mẹ́jọ báyìí ni olúwa wí gbogbo ohun tí wọ́n gan ti rò pé ò ní ṣe é ṣe gbogbo ohun tí wọ́n sọ fún ọ pé ò ní ṣe é ṣe gbogbo ohun tí ayé ti rò pé kò lè ṣe é ṣe mọ́ mo dúró nínú ìpẹ̀kun àṣẹ mo wọnú jìgbùjìgbù àṣẹ elédùmarè lọ láti ṣe é lọ ẹni tó ran mi sí ọ ni yóò ṣe é ṣe ọ̀dà kí mo tiẹ̀ wí ó ti ṣe é ṣe in the name of Jesus we gbàgbọ́ dìde let's shout eight solid hallelujah oya hallelujah gbé ọwọ́ yẹ méjèèjì gbé lórí nínú àwọn tí orí wọn ó di àpèsè nínú àwọn ènìyàn tí ó yin ọlọ́run lógo kó tó dalẹ̀ nínú àwọn èèyàn tí owó wọn jáde ìwọ nìkan ni ọdá mi ṣe lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ ọ wà nínú wa ọlọ́run ká ọmọ wọn ká ọmọ in Jesus name ẹ̀ṣà dìde lórí àkẹ́tì àìsàn rẹ torí pé kò sí tó ṣòro ṣe fún ọlọ́run nínú ìwé mark chapter 10 ẹgbọ́n tí bíbélì sọ ní verse 27 jésù sì wí fún wọn pé ènìyàn ni èyí kò lè ṣe é ṣe fún ṣùgbọ́n kì í ṣe fún ọlọ́run nítorí ohun gbogbo ni ṣíṣe fún ọlọ́run tọba ṣe é pé nípa ká sanwó létí láńlọ́ọ̀dù sọ pé kó o san ní ọ̀tún ńlá èèyàn ló ṣòro ṣe fún tọba ṣe wípé nínú àìsàn tí ń ṣe ọ yìí
ati aile dide ninu stroke ti n ba ni odide nisin nipa ti e lo ti le wa tawon to yo ka ni so pe o soro bo pelu oluwa olodun ti mo sin ohun gbogbo ni sise eyan lo soro se fun pe awon alaboyun ti mo so ti won gbo mi ti won ti to akoko won lo bimo awon ni o mo so pe bo le se mo se dokita leyin be pelu olodun ti mo sin ohun gbogbo ni sise mama yen ronu enikan gbo mi o ni mo fe tele yin lo si jordan in si ti lowo lo passport in ti mo bi tin ti owo eyan lowo soro se fun bo pelu olodun ohun gbogbo ni sise emi olodun ta mi kan o ni lo so fun awon eyan mi pe ohun gbogbo ni sise even ni ale ola la se so emi olodun so fun mi pe ki gbogbo eniyan ko wa agbon to ni omi nu wa mi abi sese ton ni ko fi so ko se so ko ti agbon lohun tabi ko fo mi nu agbon gbadua ki lese be iwo lo ra nkan re ale ola o le die crossover passover night wa ni bitete ti ra suya o si le se suya yen fun ra re lati le a pade to ba di 7 ni ale lori facebook a pade la aro yi ni 6:30 lori facebook gbogbo eyin sona church e lo mura e gbe cream to ba wu yin dani te mo lo leyin gba na glove owo yin le fi gbe eyin wo le gbagbo pe ko to di ago meta in ti mo kan fi o se na niyan kan gbagbo ki n to lo sile agbara mo nbo je sare ka ise bibeli kan ẹni kan ni Mark chapter 9 yes ẹje nka Mark chapter 9 verse 23 itoni so fun oni wipe with God no impossibility pelu olohun ko si ko se se ti eni pe kan gbagbo o da je nbi o so gbagbo pe o le ri owo ko to dago meta so gbagbo pe won le wa ra oja millions lowo re ko to dago meta osan eyin wo le gbagbo pe eje nti e so bayi se wa fun mi nbe to ba ri mama kan mo ngbo rin lati le oni woli e gba nbe o ti tan

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Kò ní ṣú mi kò ní rẹ̀.
5: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ.
4: Kò ní ṣú mi kò ní rẹ̀.
6: Bẹ́ẹ̀.
7: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Wá mi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
8: yìí. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
10: Lókútù pẹ́bẹ́ àdìó ta ń làwọn màálù tí ń rìn káàkiri láì lóríṣù yìí níbi ayé lajú dé yìí káwọn kan tó máa da màálù káàkiri ìgboro kó màálù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́ tẹ dórí màálù ó wá bìkan sí lọ́jọ̀ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti màálù àtẹni ni màálù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tuntun o. Àtàtà èèyàn tá a wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbá ìrìn mú mi kíkan ẹ̀yẹ dà màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.

0: Racer. Ọ̀nbí wa ni ká máa ṣe kíni.
1: Táwo ṣe náà ni pé àwọ̀ karòyìn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìkànnì 32 FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn ín pòṣónú. Bó wa ni ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ pẹ̀lẹ́ ṣẹ̀wọ̀ kọ́.
2: Ṣẹ̀wọ̀
1: o de yewo ngba na ajo yin na mo si nse
2: e ngba ti wa pe ko wa ba
1: se e na re
2: e bi ti to tele
1: ah itoku to le to gadi
2: ka ka ke se bayi
1: a ke nse bayi emi ah o mo pe gborojo ni wa
2: emi se
1: gbo i just omo get inside ah bi ba wa tewo si o a je pe ah 32 FM 94.9 koni 13 derin po shunu aki gbogbo eyin ololufe wa pa tun ko ojumo papa julo bi weather yi bo ti ri koni gbodi lo lara
2: ti wa ase o
1: koni di ki won royin ilu ebo fun abotiri ilu ebo ti alategun re na fe di aye ko wa ni gbodi yo ba wa lara awon mo ti bere olude die die awon kan si bere re lola ode yi awa ta ba si tun larugbo nle na ẹja tọju wọn ọya tiwa náà kìí ṣe ń tọ ìyá fẹ ẹta ẹja daṣọbo a lè jàmàlà gbóná káréwédú kábùlù lórí bó sì ṣẹkọ náà ni ẹran ní mùgì ẹkọ ní kẹ jẹ káwo mọ olúbínpẹ fàtọyẹ ló kọ mi ẹ káàárọ ẹ káàbọ sórí ìròyìn bàbá fẹńdọ.
2: Mo jí láàárọ̀ kùtùkùtù yìí mọ́ bíi pé ọ̀rọ̀ olówó amẹ́ríkà kan ló sọ sí mi lọ́kàn Sam Walton ó ní má wo aago iṣẹ́ aago ni kò wò kò sì tẹ̀síwájú tó o bá wo aago o ti fi ṣe tiẹ̀ sílẹ̀ láìṣe tó o bá wò sí aago aago òdúró aago ń ṣiṣẹ́ lọ ni tẹ̀síwájú tí àkekè ò bá tí kú irú rẹ̀ ò ní wálẹ̀ tá a bá tí kú ní ayé mo nígbàgbọ́ pé àwa tá a bá tẹ pamọ́ṣẹ́ àwa náà rí báàlú he ẹ̀ ń bá ti dúró tiẹ̀ o ti tẹ pọ́ọ̀sì ayé nu tẹ̀sán mọ́ ilé ni yóò ṣì plum fọkànbalẹ̀ lórúkọ àwa ẹ̀dá bí ń Bọ́lá Lamid la n fi ilé iṣẹ́ ọ létí láàárọ̀ tòní 32 FM 94.9 ìkànnì àdáni epo ìṣonú ìwé ìnà ojoojúmọ́ ilẹ̀ wa ta pè ní bàbá fẹ́ńdọ̀
1: bẹ́ẹ̀ ni
2: láti ṣílẹ̀kùn rẹ̀ láàárọ̀ ẹ̀ á tún kábi ẹ̀ ṣe kọ́ síbẹ̀ ni o á sì ṣe àwílé lórí ẹ̀ ní ìlànà bí òfin bá ti ṣe gbà wá láàyè ẹ̀yẹ bó sójú òpá ayélukára wa lórí facebook àti youtube wa 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ oníkẹ́ ẹ wá kàn tó ká tẹ̀síwájú nìyẹn ká gbára kà sí dà lóòrọ̀ tòní lẹ́ẹ̀kan sí àwa ni ẹ̀dá bí ń Bọ́lá Lamid ẹ̀ káàbọ̀
1: àdúpẹ́ wọn lórí ọ̀fẹ́ sí ìwé ìròyìn daily sun tó bọ́ síta láàárọ̀ yìí
2: dayo ha èmi náà láǹfààní sí ìwé ìròyìn the punch
1: ìwé ìròyìn the guardian òun náà jáde sí gbòòrò
2: bákan náà ni mo ní ìwé ìròyìn tribune
1: ìwé ìròyìn vangard òun náà wá gbogbo wọn náà ni wọn kó síta bọ́ bá sì tún ní míì tó tó jó mọ́
2: ìròyìn pọ̀ daily trust jẹ́jìrere ni ọwọ́ ògbófo
1: ọ̀dà gẹ́gẹ́ bí abimbola bó ti sọ fún wa láwọn ojú òpó ayélujára
2: bẹ́
1: a bó ṣe ń ṣe ọ́ dànù bí mo ṣe máa ń lù ẹ́ nìyẹn ojú òpó ayélujára yẹn náà ni kẹ́ ẹ̀ wà ń bẹ̀ radio garden a wà ń bẹ̀ wẹ́bsáìtì wa www.32fm.com.ng àmọ́ lórí rédíò yín 94.9 lórí ìtàkùn ayélujára fẹ́yìn ẹ̀ ò ní kẹ́ ẹ̀ wá ìwéròyìn daily sun bó ṣe kọròyìn òun náà ni ẹjẹ́ ń kà á níbàámu pẹ̀lú ìgbáradì ètò ìdìbò ọdún 2027 ìròyìn kan ti jẹ jáde ti ń sọ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ rèé fọkàn balẹ̀ a ti gbé kinní ọ̀hún dé ẹ̀yin lọ́kàn nítorí wípé bọ́rọ̀ bó ti rí iná làwa ń ṣàlàyé fún yín o níbàámu pé ìbò tẹ́ ẹ bá dì òun náà làwa ó kà ibi tẹ ẹ bá tẹ ẹ sí bẹ ẹ bá lọ rèé tún yẹwò lọpọlọpọ gbà ibẹ náà lẹ mọ bá torí ìdí èyí ẹ lọ rèé fọkàn balẹ àwọn wo òun ló sọ bẹẹ àjọ elétò òdìbò olómìnira alẹ wa àwọn òun ni wọn sọ bẹẹ ìta gbangba ìwé ìròyìn daily sun tí ẹkúnrẹrẹ rẹ ti sì ń bẹ lójú ìwé kẹtàdínlọgbọn nuj nánu àwọn náà sọrọ wípé ẹjẹ àjọ fọwọ wẹwọ kájọ ṣètò yìí bó ti tó àti bó ti yẹ ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà kágbe síta káyé ọgbọ́ kọ́run ọmọ nílànà èyí tó bófin mu ìròyìn daily sun òun ló ti ta.
2: tó eléyìí tí mo rí lójú ìwé ìròyìn punch ó ní ti ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba kan tí wọ́n gbà pé àṣìṣe tó wáyé láti ọ́fíìsì àwọn òun ló bí ó ṣe jẹ́ pé wọ́n ń buwọ́ lu ìwé èyàn fún olùdarí àgbà tí wọ́n ní àmọ́ náà léwájú àjọ kan tí ń ṣojú ìjọba léwájú ilé ìgbìmọ̀ asòfin ní ẹ ti ń sọ̀rọ̀ ẹ̀ lánàá bákan náà ni ọ̀rọ̀ ń jẹ jáde láti ọ̀dọ̀ ẹ tó jẹ́ olùṣúró owó àgbà wọ́n ní láti ọ́fíìsì àwọn náà àṣeránpẹ́ kan tó tún wáyé láti igun obì kan náà ló tún bí báwọn ò ṣe mọ àwọn ìgbésẹ̀ àwọn aṣojú sòfin ti wá ń gbé ìgbésẹ̀ báyìí o láti gba àṣẹ eléyìí tí ó gbé Karim Adeyemi tí ó gbé ọmọọba Adeyemi wá síwájú wọn bọ́ọ̀lù ti da orí mi rú.
1: tarora yóò tún ṣe ni kò ní ìdàrú.
2: ọgá ọlọ́pàá lórí èdè nàìjíríà náà tún ti wá sọ̀rọ̀ wọ́n ní ìdí rèé táwọn òfin nílé gbé Adeyemi wá síwájú ilé ìgbìmọ̀ aṣojú sòfin ọ̀rọ̀ mọ̀ ti ń kọra wọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ làwọn èèyàn ní kálukú ń jẹ́wọ́ tiẹ̀ ìròyìn ojú ìwé kìíní àti èkeje ìwé ìròyìn pọ́ǹjì lẹ́tì káfẹ́ ní bá nífẹ̀ẹ́ sí.
1: ẹ jẹ́ láìkí wa tẹ̀lé wa láwọn ojú òpó ayélujára ẹ láìkí wa kẹ́ẹ̀sì tún bá wa ṣalábàápìn ẹ̀ àkàdùn búkù ní mú yín lọ o ìwé ìròyìn daily sun náà ni mo ṣe wà nínú rẹ̀ gbèsè kan tí wọ́n pè ní tírílíọ̀nù méjìlá ó lè náà ni gbèsè tírílíọ̀nù méjìlá ó lé bí ẹ̀sún méjìlélọ́gọ́ta 12.62 trillion naira tí wọ́n sọ wípé gbèsè ọ̀hún àmọ́ bí wọ́n ti kọ́ àmọ́ ẹ mọ́ wá gbọ́ wọ́n wá ní àtìkù ó wá mú àwọn gbólóhùn kan wọ́n tì í síta fáàrin orílẹ̀-èdè wa nàìjíríà pé ha bàbá ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní pé gbígbà kéèyàn ó sọ ìjánu béèyàn ṣe darí ìṣàkóso nù english ni wọ́n kọ́
2: ejò ti gbé kọ́kọ́rọ́ mi
1: gẹ̀ẹ́sì ni wọ́n kọ́ o àtìkù ló sì ti gbólóhùn yẹn síta ìwé ìròyìn daily sun òní wọ́n kọ́ sí ìta gbangba.

0: Akiwa Akabo padà láti ojú di ọjà 32 FM 94.9. Ìròyìn Bàbá Fẹ́ndọ̀ ń tẹ̀ síwájú ìkànnì tá a ti ń dẹ̀rìn pò ṣóná láàárọ̀ yìí pẹ̀lú rẹ̀ òfin Olódùmarè dókítà Búsárì àjọ máa ṣètúpalẹ̀ àwọn ìròyìn ọ̀hún láti ojú ìkànnì tá a ti jọra mọ́ kan síra wa ojú òpó ayélujára ní
1: àyìn
0: lọ́sítò dókítà ẹ kú ojúmọ ẹ káàárọ o.
2: A kú ojúmọ o, a kí gbogbo àwọn ènìyàn wa ní ìtùbí tó rí ká ti ń bọ̀ wá.
0: Ẹ ṣeun, a dúpẹ́. Ìwé ìròyìn Daily Sun lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n. Àjọ elétò ìdìbò olómìnira ilé wa ni wọ́n sọ̀rọ̀ láti máa fi àríwòye àti ọ̀rọ̀ ìdánilójú fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ wípé ìbò wọn yóò jẹ́ kíkà. Ìyẹn ni wípé ibi tí ọmọ orílẹ̀ bá tẹ ìdìbò wọn sí ibẹ̀ náà ni wọ́n ò bá ẹni tí wọ́n sì dìbò fún òun náà ni àwọn ò kà gẹ́gẹ́ bí ẹni tó wọlé. Kí ló dé tí àjọ elétò ìdìbò olómìnira ilé wa tí wọ́n fi sọrú gbólóhùn yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ ṣé wọ́n ti wò wípé nígbàgbọ́ nínú wọn ni? Kí ló sì máa ń fà á tí ó fi máa ń jẹ́ pé ọmọ lẹ́yìn kì í fi nígbàgbọ́ nínú àwọn adarí torí pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àwọn náà tún fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé gbogbo bí wọ́n ti ń káràmásìkí àti jẹ́ kí wọ́n jẹ́ yíyàn sípò padà lóróyè àwọn gan ò ti ẹ̀ nígbàgbọ́ nínú àjọ elétò ìdìbò. Ṣé ọ̀rọ̀ òṣèlú ń là wọ́n sọ ni? Ọ̀rọ̀ tí INEC wá sọ ṣe àwọn fọ̀rọ̀ dọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà lójú àbójúwò olè yìí fi wo ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà bó ni ó ti rí?
2: Ohun kan tí àjọ elétò ìdìbò wa tẹ́tí fún wa ní ìfọ̀kànbalẹ̀ ìdánilójú wípé ìbò tí a fẹ́ dì ibi tí a bá dì sí èsì rẹ̀ náà ni a ó gbọ́. Èmi rò pé wọ́n ń jíkìrì sí ìṣe tí àwọn olóṣèlú wa ń ṣe torí pé àwòrán tí àwọn olóṣèlú wa ń jẹ́ kárí òun ni bí ẹni pé bóyá ètò ìdìbò tí a fẹ́ dì èyí tó jẹ́ pé o lè ní kọ́nùkọ́họ nínú tàbí jẹ́ pé àbájáde rẹ̀ o lè má jẹ́ àtẹ́wọ́gbà. Ọ̀pọ̀ ìgbà ni kó jẹ́ pé àbájáde ètò ìdìbò òun ṣe ohun tí ò jẹ́ àtẹ́wọ́gbà àwọn ọmọ ìlú bí kò jẹ́ àwọn tí ọ̀rọ̀ kan àwọn olóṣèlú wa àtẹ̀gbẹ́ wọn àwọn ni wọ́n máa ń sọ fún wa wípé ètò ìdìbò yẹn kò mọyán lórí. Ṣùgbọ́n tí ò yé wọn ń bẹ̀ tàbí tó yẹ bó yé wọn tí wọ́n ń daṣọ bò ó ni pé bí ètò ìdìbò bá ní kọ́nùkọ́họ nínú kò sí bó míì tá a wá sí tó ju ojúde wọn lọ torí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn olóṣèlú wa ló jẹ́ pé àwọn gangan ni wọn ò ṣe ìpọnlọ́wọ́ fún wa láì jẹ́ pé ìbò tá à ń dì ó ṣe yẹ kó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ó ṣe yẹ kó jẹ́ àtẹ́wọ́gbà àmójúmùwà ọ̀dọ̀ wọn náà ni àkùdé ti ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. So ohun tí INEC ń sọ fún wa yìí ni pé àwọn onítàwọn àwọn wà ní ìmúra sílẹ̀ gbogbo tí ó sì yẹ kí àwọn ó ṣe àwọn ó ṣe é ni wọ́n fi ń sọ wípé bí ètò ìdìbò bá ṣe lọ àwọn ti wá lọ́kàn balẹ̀ lórí ẹ̀. Ó wá kù sí ọwọ́ àwọn olóṣèlú wa gangan tọ́rọ̀ kàn láìjẹ́ wípé kí wọ́n ṣe ìpọnlọ́wọ́ fún INEC pé sẹ́ta náà ó lè dé tí ó jẹ́ àtẹ́wọ́gbà gbogbo wa ní orílẹ̀-èdè.
1: Ẹ ṣeun bàbá wa. Bóyá yóò ṣáà dópin jọ kan náà ni torí ọ̀sẹ̀ kan la máa fi ń gbọ́ tuntun lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ọmọ ọba Adéníyí ọ̀dà pé ọlọ́run fún wọn ní ẹ̀mí gígùn àti ẹ̀sùn gígùn ni. Ilé-ìgbìmọ̀ aṣojú sòfin wọ́n ké sí àwọn ẹni ọ̀rọ̀ kan pàápàá jùlọ ìyá Esther Wasson bóun ló ti jẹ́ lọ́dún àwọn àwọn ní àṣìṣe pẹ́ránpẹ́ ni láti ọ́fíìsì àwọn wípé àwọn kan ni ò ṣe ojúṣe wọn. Ọ́fíìsì àkàtà jẹ́nẹ́rà náà irúfẹ́ nǹkan báyìí làwọn náà sọ. Tó mo wá ń wò pé ó túmọ̀ sí pé tí House of Rep bá wọ MDAs yíká Nàìjíríà ó túmọ̀ sí wípé a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọn ò ṣe due diligence gan ní agency kọ̀ọ̀kan tó fi jẹ́ pé wọn bá méjì ta kọ́kọ́ yẹ̀wò gan kò sí cross agency verification abi code kan ka ba ti gbe pe latodo won bi wolu rugby bo la si wa so pe mi ki la fi defend pe owo nigeria ti nra ayewe wu awon kan ni individuals fi ni billion la county de kan se call 700 way forward la fi kun esa won ni kire se olopa mu prince adeyemi wa si waju rep ile se olopa ni ko possible why ti opo
2: eseun se ri la kokko yoruba ni pe ti na ba lawo o le goke odo gbogbo alamo bi pe ogbeni Matthew Adeniji Adeniji un ti an lo se on nikan o le da se ti o ba ni baba asale ti o ni awon olugbowo o se se ko le da kini ese to pelu ti a tin gbo nsin o n fi ide emule pe ero kan wa bi pe ko le da kini ese o je o sumo ko je oto mo nigba pe ase meye bola ko ni pelu oro to jae lati office amo osise ati ti aye ati eloto osuna wa mo ni wa pe mi wa ta tun bo si ti o ba ni enikan ko sise to bo ti ye ta lo ye ki eni o ma jabo fun tori eni ko le je pe eni e lo n dari yan re nise o na lo n jabo fun re o tun mo se pe ti eni ta yan nise o ba se dada en to ye ko se amoju eni yen nibo na foju si ti awon olopa tan so pe won match tan ni kan mu wa o se ko pe itele ofin o ni ti won so ati mu wa re o wa le in ti won bere la lo mu wa se bi warrant won bere ki awon omo legbe ma sofin ki won lo si magistrate court ton lo be fun warrant pe ki won yo nda match fa won awon fe se wadi lenu e tabi ki won lo ba nbi to wa lakata awon olopa emi ro pe nkan to le to ye ko fight wo eni oro pe ti abari iwe emu wa ani mo wa bi mama ba lo ba bi oke ba lo ba mama bi mama na lo ba oke ka mo mo le ma sofin ti won ya suju won kan lo ba ni akata won lopa bi to wa kan lo se ibere ta ba fe o ku se pe boya won bere nkan bi ju pe ko kan soro ko face lo so emi ro pe ye kin yen o de nkan to le je ipaseyin fun wa ti mo ko fe se
0: Eseun iroyin mi inu weroyin daily sun na ni mo tun wa lori oro owo oro gbogbo lori owo owo leyin owo owo tun ni nile wa Nigeria won ni oro gbese ti won pe aje 12.62 trillion naira ti won ko sinu weroyin daily sun atiku on woju are Bola Ahmed Tinubu ti won si fi oro kan sita ta le pe ni boya bi esun pe are orilede Bola Ahmed Tinubu pe won o ni ko janu beyan se dari ijoba awon lana wo le yan gba te yan mo ni te yan fi le dari ijoba akoko elekeji be o ni wi pe oro ti Alhaji Atiku Abubakar ti won so yi ti oro oselu ni bawon ba ri awon kokan to je kudie to je pe boya are to wa loroye awon o ti ise be ti won si lero pe yo si anfani fun wa ni won ba agba to je wi pe omo orilede kan soso orilede Nigeria ni wa ta si nife nje ko ye ki won pe won pe o da o bayi oni kejo se bayi ni kejo abi won ti pe are are ni mu o gbo looto ta ba wa ni ka wo gbese yi awon gbese ta ti je kini nkan ta fi je kini eredi ni bo awon bi ta ya si kini awon omo bori oru eni o je omo orilede Nigeria to le ri toka si pe looto tan ba so pa je gbese o ibi bi on la wa na ti san
2: se ri la koko oro pe ti Alhaji Atiku Abubakar so a le pe oro selu ni a se ni ke so oro selu o le je moro se tori pe asipo oselu la wa oro koro ti oloselu ba so nti akoko woni pe tori oselu lo fi so sugbon igba mi wa to pe a fi eni to soro le a wo oro to so soro to so se o so mo yen lori se ododo wa nbe so mo so pe lodi keji a le pe ki soro se to pe omo orilede Nigeria ni Alhaji Atiku Abubakar eni pe ti a ba ni so se ori won ti wa nipo to sumo bi ta re wa ri gege bi gba keji are to tumo se pe bi a tin se joba oye won to se ko pe tin kan ba fe mehe ko le tete han se awon ju eni ti o ti te ko yen ri lo so n to se koko ju nbe o ni pe ta ba n se joba akoyawo gbodo wa a si akoyawo ni o le de pe boya ki nkan mo ye ni eri pe idabo ko momu mi ta fun are abi gomina enunkun wipe boya ka se adayanri wipe to boya nikan ni are fe koja o oni ko ma gba waju ile hun koja o o tori o pe lo sile ejo boya ka dabo are be ya gomina sugbon ni to ba je mo se ta ran gangan to ba tin se ase mo se emi ro ko du ese lo ye ka ma gbe yewo ori ti o ba nse ti a ni ka ma mu adabo ko e ngba ti o ba fi pari sa re o ye ko pe nti o baje oju nkan ti agbara o ka lo ati ri apere pelu pe opo awon ti ti se joba le wa lori papa ju awon gomina wa ni eni ejo kan mi abi ti lati je ni to je mo ni pa oro iseru papa ju lo ni pa ba se nawo wa so ile ise re o ye ko da lati ati ko agba ka lo ni se nse idalun to lo selu bi ko se idalun pe ijabo ise ta ran ni oro te so o ori be o erire o ori be o ijojo ori be re o emi ro pe ijoba o je gbogbo wa ni ise yen lati je fun wa tori pe alaji ati ko abata gbe no wa pe iro so pe ta so pe ko soro mi to so so den bi to ku si na ni pe e ri pe soro le kan ile ise eto osuna awon ile ise ayewe owo awon kini gbogbo awon ile ise yi nse nigba ti e ba wa duri apere lati ri pe osuna ta ba nse owo ti won na bo se ki won na ni won na abo to si ye ko fun wa lo fun wa kini ise ti won nse to pe nigba ti e ba kuro duri apere tan lawon agbo wi pe obi ti bi ti yo bayi o sonu lakata re ibo ni won lo nbo ni won wo nigba to won yen so o ye ka bere yen lowo awon na
1: e seun gan ni sir to a tun woju awon iyabo mi ibi to si bo si mi lokan na ni igbaradi fun eto dibo sipo gomina to nbo ni ipele osun ati rufe igbese ti an gbo po waye nibe constitutionally awon gomina la gbo pe won je alase lori ipinle won sugbon nkan ti an ri to play out oni wipe ile ise olopa won ma njabo fun IG tabi office are ni gbigbe ti won wa ngbe awon eyan boya won saida ni o tori olopa o le sadede sise gbigbe ti won gbe awon eyan nisin latori akowe ijoba ipele osun ati awon mi leka eka ton lo bi marun niye lasiko ti eto dibo nbo ijoba ipele osun ti fona soju wipe eto dibo to nbo lona yi lo fa ikoni nipa pamora ni ipele awon boya ti ki ba se section 308 gege be so lekan to exonerate iru gomina na boya won no ba wa lakata biru nkan bayi bi oni o se ni bila asigbo laarin egbe oselu alatako araalu ati joba to nbe loke tori nkan ta nwo inisin in ta won yan fe tenubo ni pe bigba ti yan wi chanti ni
2: tari ri o ba so pe a tin so pe omode ni won se be kokko ni loju igba mi o wa to pe ngba ta ba nso ni pa oselu ti elomi le go se abe re ko fi se waida o ti o wa ni mi ba mu la ba ni tori osu ni mo se mu emi ro pe eni ti a ba fura sita mu ti bu wa se suru ka se gaya fun awon agbofinro ti won sise bo se ye ki won se to ba je pe leyin ore yin a wa ri pe omu lomu ni won mu eni toro ba kan o na leto labi ofin lati bere fun nkan gba mo binu lori pe won te to e loju sugbon ta ba won pe oro selu ni oro selu ni oro selu ni aten to wa lori apere aten to nbe jo ati bo sori apere gugu won le ma go si abebe yen lati se iwa baje tori pe yoba ni pe agbo nse oyin nse ojo oloko ni kandu kandu a ri pe wa baje nse laarin abujo wa a si mo pe yan na lo le se irufe eyan wa ni boya bi ose melo kan seyin lawon olopa so wipe idabobo to wa ni o ye ki awon oku giri wole ile gomina to je ti ile ijoba lórí pé àwọn kẹfí pé wọ́n ń fúnbẹ̀ ṣe dáàbòbò fún àwọn tó ń ṣe iṣẹ́ aburú. Èmi nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ohun tó yẹn tí mo retí látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni pé kí wọ́n sílẹ̀kùn wọn lẹ̀ gbayaru fún àwọn agbófinró ni pé kí wọ́n ní tẹ́ ẹ bá ń wá ẹ wọlé ẹ wá wò ó tẹ́ ẹ bá rí ẹ̀jẹ̀ á mọ̀ ṣùgbọ́n kò sí tó jọ pẹ̀lú ilé tó bá ń ṣẹlẹ̀ yìí èèyàn bá a lè pé ọjọ́ gàtè kọjọ́ gàtè eégún àti ro tó ń wọlé téèyàn àti ro ń bọ́ síta sí kọjọra wọn tó gbogbo ẹ̀ náà kọ láti sọ pé bọ́yá òṣèlú òṣèlú òṣèlú àwọn agbófinró tí ò bá sí ẹ̀ṣẹ́ èmi rò fẹ́sẹ̀ wọn débi àṣeṣẹṣẹ iṣẹ́ tí ìlú dẹ̀yàn wọn ò ní pé kí wọ́n tọpinpin ìwà ìbàjẹ́ ibi tí wọ́n bá wá kẹ́fí ẹ̀ èmi rò pé ká fún wọn lọ́wọ́ tó bá yẹ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ni wọ́n á ṣàṣemọ́ṣe pàṣẹ òfin wà tí a lè fi la àwọn náà.
0: Ẹ ṣeun ọmọwé àdúpẹ́ bó tiẹ̀ jẹ́ pé a lọ sójú ọjà láìpẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ àmúbèrè ìdání lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́yẹn tó fi sílẹ̀kùn fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé níjọba àbílẹ̀ oríire ti Adẹ́dà tó sì padà kó ayọ̀ ìwé ìròyìn Nigerian Tribune wa kọ́ wípé àwọn àjọ DSS wọ́n mú ojú àwọn méjì tó jẹ́ ti Ansaru gẹ́gẹ́ bí àwọn ikọ̀ wọn wọ́n ní àwọn mẹ́ta míì lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún náà ni láti jẹ́ pé kí wọ́n káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé ẹjọ́ wọn ní bó tiẹ̀ jẹ́ pé àwọn afurasí ọ̀hún ènìyàn sọ pé rárá o àwọn ọ̀jẹ̀ bí o wọ́n wá ní arákùnrin kan náà tó jẹ́ wípé wọ́n mú òun n tóun máa ṣe ni pé òun máa fi owó ran àwọn adàlúrú lọ́wọ́ ni pé ó yẹ ẹgbà gbogbo bí ẹ bá ti fẹ́ lọ rèé fòrú àlàáfíà ìyún fún àwọn iswap àti boko haram ibi tóun fi owó títí ẹ̀ ti fi ń ṣe ìgbélárugẹ sínú àwọn aṣáájú wa wọn ò ní ká náwó sí ẹ̀sìn ọlọ́run ká fi gbé ọlọ́run lárugẹ àmọ́ òun fi ń ran àwọn adàlúrú
1: òun náà náwó sí ẹ̀sìn ni.
0: Ẹ jẹ́ lọ sójú ọjà ká padà dé kí ni nǹkan tí òfin sọ pàápàá jùlọ lórí àwọn tí wọ́n ń fi owó ran àwọn èèyàn tí wọ́n ń dàlúrú lọ́wọ́ yìí ta gangan olùlọ̀daràn nínú àwọn méjèèjì à ń bọ̀.

0: 32 FM 94.9 ìròyìn baba fendo náà lẹ́ ń gbọ́ oníkọ̀ọ̀nì ìtàn àti ń dẹ́rìn pò ṣónú
1: oyè ọ̀pin
0: laughter house premier hill mọ́kọ́lá nílùú ìbàdàn ọ̀nà làwà bàbá wa ọ̀mọ̀wé wahid busari àwọn náà ni àjọ ń ṣe ìtúpalẹ̀ ìròyìn ọ̀hún láàárọ̀ yìí kámú níbele ń já nítorí ìjọba àsìkò wa gẹ́gẹ́ bí ìbéèrè ti àti síta fún yín lórí ìgbésẹ̀ àwọn tí wọ́n ń ṣègbè owó fáwọn ikọ̀ àdàlúrú láti máa jáwọn èèyàn gbé àti domi àlàáfíà orílẹ̀-èdè láàmú.
2: Ṣé rí èèyàn náà ní ṣe akódigbà fún ẹni tó ṣiṣẹ́ ọ̀daràn ẹgbẹ́ rí pé láti òní kínní ti wà àwọn tó ti wà lórí àtòjì ìjọba náà ti ṣe láti rí pé àwọn mọ̀ pé wọn táwọn kì í ṣe ìjọba àwọn tó ń ṣe agbódegbà tó ń ṣe alátìlẹyìn wà ṣùgbọ́n tó ń jẹ́ kí kínní wọn máa tún pọ̀ sí kó máa kó rẹ́sẹ̀ walẹ̀ sí ó ní pé àti lè dúgbóyà ká sọkan akin láti rí pé àwọn táwọn ń sọ yìí a mú wọn kí wọn lọ dúró wájú níwájú òfin ẹ rí pé bóyá nú ọdún tá a lò tán yìí àbí bẹ́ẹ̀ ọdún yìí ni wọ́n kọ wípé àwọn orúkọ kan tí wọ́n ló rọ̀ mọ́ tó ń ṣe akódìgbà fún àwọn tó ń ṣiṣẹ́ ìwà ìbàjẹ́ ṣùgbọ́n àlọ́ la gbọ́ àgbábọ̀ àgbọ́kàn tí wọ́n dárúkọ yìí wọ́n fi orúkọ wọ́n lẹ̀ mọ́ ojú kan káwa ni ẹni ẹ káwọ́ pọ̀yìn níwájú òfin rojọ́ nítorí ẹ̀yìn kóde ìdí kórí bẹ́ẹ̀ ó ní pé ọ̀pọ̀ tó ń ṣe kínní náà ní lọ́nà kàbọ̀ náà míì ni ti ń jọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olóṣèlú tó inú jẹ́ kọ́dà pé wọ́n rí ìdáàbò ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ náà ni pé gbogbo wa náà bí a bá rò pé àtàbàsókè tó yí dóborí ó lè hàn pé bóyá ọ̀fà bàbá òun orú òmu òní ibi tó ń yí ọdún márìbò ó sọ pé gbogbo akínní ìjọ ń kàn èyí tó tọ́ka wípé ń tó yẹ ká ṣe ló yẹ ká ṣe láti pẹ́ tó bá ń ṣe ìwà ìbàjẹ́ láàrin ìlú ká mójú ẹ̀ ká mú wa síwájú òfin ká da ìṣẹ̀rí àtọ́ bá yẹ ká dá fún un ká fi lè da ewé jókòó jẹ́ fún ẹlòmíì tó náà bá ní ìwẹ̀ lọ́kàn tá a bá ti lè ṣe léyìí ó ṣeé ṣe kọ́ pé àwọn tó ń ṣe ìwà ìbàjẹ́ lórí àǹfààní táwọn náà rí ń bẹ̀ kán tún máa pọ̀ sí ní àárín àwùjọ wa.
3: Ẹ ní ṣókí láfikún sá lórí ọ̀rọ̀ tí ẹ̀ mú bọ̀ yẹn sá ẹ dákun kí la fẹ́ ṣe nílùú yìí tí independent ọ̀kadà riders tí wọn ò fi ní máa ṣàgbákò àwọn ọmọ tí wọn ń fọ́n já títì káàkiri living witness lèmi o mo ti fọ́ victim rí dáadáa tí mo fi machine mi ń lò gbàjẹ́jẹ́ mi ẹ tí wọ́n fàjà náà kò kàn wọ́n ẹsẹ̀ mi ẹ̀ sì pé ni wọ́n bá yọkọ̀ ni wọ́n ń gbá wọn ni atirọ́pọ̀ nu wọn tí wọ́n kàn já náà máa disturb àwọn tó ń fi ọ̀kadà lògbà tí wọ́n láì ṣe pọ́n ṣiṣẹ́ irú ti èkó yìí nìsín àwọn tí wọ́n ní lu dispatch rider ipa yìí wọn kì í ṣe òṣìṣẹ́ ọba rárá wọ́n kàn fọ́n já náà ni kí ni gọ́ọ̀mẹ̀ntì ti ń ṣe láti amẹ̀lẹ̀ orójì ru eléyìí àbí kó máa lo bẹ́ẹ̀ torí wọ́n máa ń wúlò ni.
2: Ibi tí ẹ parí ọ̀rọ̀ sí náà máa fi mú sọ ohun tó ń mú wà bàjẹ́ tí fi ń fẹsẹ̀ wulẹ̀ láwùjọ òun ni àwọn tó ń rí àǹfààní níbẹ̀ ṣe rí nǹkan tó ń ṣe mí léèmọ̀ ó ní pé ẹgbẹ́ aláta wà ẹgbẹ́ aláṣọ wà ẹgbẹ́ aránṣọ wà ẹgbẹ́ ajẹrun wà àti ìrí gbọ́ rí pé awuyewuye ń ṣẹlẹ̀ láàrin wọn pé ìgbà tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ọmọ ẹgbẹ́ wọn wọ́n ń yọ kùmọ̀yọ kóńdó síra wọn àwọn tí pẹmọgbẹ wọn wọn pọ̀ jù náà tàbí ká ṣe pé lọ́wọ́ lọ́wà ó ní àwọn tó níṣe pẹ̀lú ìgbòkègbodò lílọ pípọ̀ yàn yé bá a ṣe nípa ti mọ́tò ni o àbí nípa ti kẹ̀kẹ́ tá a bá lọ wo òwe òfin wa ní nàìjíríà ìjọba ìbílẹ̀ ni òfin ló lágbára láti máa gba owó ní àwọn ibùdókọ̀ wa káàkiri ṣùgbọ́n àwọn olóṣèlú wa náà ti gbé iṣẹ́ ilé ẹni tí ò ń ṣe òṣìṣẹ́ ìjọba lọ́wọ́ ló fi jẹ́ pé olúkúlùkù wọn àràtọ̀ wa wù wọn ni wọ́n ń dá bí ilé kò bá ní wáyé mọ́ ọwọ́ àwọn aráàlú ló wà o à ń dáṣọ fún ni à ń sọ ni ló kọ èmi ò rò pé ó yọ kúrò ní wípé iṣẹ́ tí ò tọ́ òun ni àwọn ẹni yìí ṣe ní tó fi sọ ni wípé ìjọba ìbílẹ̀ òun ni kó mójútó ìgbòkègbodò àwọn ibùdókọ̀ wa.
3: Ó túmọ̀ sí pé arúfin làwọn leaders tí ò bá ti tẹ̀lé ìròyìn àbí.
2: Bẹ́ẹ̀ ni o ẹni tí ò bá ti tẹ̀lé òfin orú òfin ni gbogbo bá a sì wá lọ tá a bá bọ̀ náà yẹ ojúde àwọn gómìnà wa náà láàpadà gbé sí ráwọn ni wọ́n ń rú àwọn ẹni yìí lágbára láti sọ wọ́n di gbogbo ohun tí gbogbo wọn dà ẹ wo ẹ̀mí tó ti ṣòfò ẹ wo dúkìá tó ti pàdánù nipasẹ ise awon eni yi ti o de se wi pe ofin ru won lagbara be bi ko se pe awon to wa lori apere ni won yan won nise
0: e seun eh je ka fi asiko isumo awon ara ile lati gbo ariwoye won ni bamu pelu awon iroyin taka laaro yi 0705-5000-949 tabi 0809-7000-949 ile okere plus 234-906-2000-949 hello e karo oju opo yen alagba aye ni oju opo yen o to dada
3: round
0: ko si ni da ka ma je ki owo opo ko mo wogbo hello oni ayin e karo hello to hello e karo e karo hello
1: e karo
0: yes sir oruko yin
1: Femi Viko Lua Femi kini e boyo de ilo tiri abodo mi Femi Viko Lua Femi no pada bai so
0: yes sir
1: ilo ti reda pizza car ni e komu no pada ene ni se ipe are akusu to e wajan bari the former minister of finance open economy reform ko yo ka ti owo je la omo ile fi ko fara o to fara o se je owo ise lodi o lo ba wa la omo ile akoso ile o de fe gba pe e be atutu e ko e oro aje iporo fi se lodi se ti be se ni won te si waju ti o ba de fara o lona to ye ko da omo ile o nta bo pe won ti atutu oro aje nje ko wa lo be jo ni belenja ti wa eyan lo ma je ke ni gbagbo ni oyin o ko soro enu omo ile a ni gbagbo lori ka ti won ta te nigba to ba lo bu se ye ko lo iwa ati ko le ma ma fi mu wa e je ko sele ni iwa ni awa ma ni gbagbo so soro enu wa ele ni fi ti ni ni gbagbo
0: e seun
1: ko le ma se mi ni wa pada wa to so
0: e seun adupe hello
4: hello
0: e ka ro sa o
4: e ka ro ma o
0: yes sir e se oruko yan asi bi te ti pe wo
4: oluwa se mu so la ti bada
0: yes sir ngbo yin sir
4: e jo lori awon to nja wi okada ni e ati moto yen gaga ni ti mo ba wa so ni mi da ka ti mo ba wa ro awon ijoba won fi opolopo emi sufu opolopo emi won fi sufu awon ti o ba ye gun ko ti de ki won ku won po because isowo ti awon ye emi sufu o poju ejo ti mo ba wa so fun won olorun won ra wa lowo o
0: amen e seun tori iru e bayi na la se ma fi ru awon asiko bayi sile ma
3: won fi eyin o ma kan jele ni dugbe o ma se ra ounje tan legbe titi o go kada o bobo yen ti fi jias won bayi o si gbe machine mo lo o ma yen se feyin na le
0: ye
3: ah mo pa oniro yin tin jo yen mo fe ja o ji wa yen se feyin na le pe lo nje eh iru se were wo niyan se emi wa o ni tumo loju ijoba ni
0: hello e karo iya oduro hello e karo o yes sir oruko yin
4: egbe eto
0: eyin radio yin sile hello hello ni bi o e karo yes sir bami
5: hello e karo ekuse o
0: yes sir
5: adura yin ogba o
0: ami
5: ajibola lati bodija
0: ah e karo sir
5: gbogbo wahala tawon oloselu nko wa si ko ye fun wa bi ilu o se reni a n repo ni 1300 itaga bi igba to je kogun jalu o re ni ki won se wa o kilu o reni o e ku se o
0: e seun hello e karo yes sir ami
4: o lo so la n be ku jo me ga o
3: tara o le sa o
4: e ba di ene mi to dali
0: a n gbo yin
4: ẹyìn ara ń bá ń sọ náà ni amẹ́sìn ìyá yóò da ẹgbẹ́ aṣọ kọ́ ọjà kẹjá kọ́ ọjà.
0: Wọ́n ní àtòfin ṣe pẹ̀lú ẹ̀ka àárọ̀ o.
4: ẹ̀ka àárọ̀ o.
0: yẹsà orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
4: orúkọ tèmi ni ajitun bí mo ń pè láti ayé ìgbàlẹ̀ yọ.
0: yẹsà.
4: òkè fàdúgbò mẹrẹ bíi krista.
0: mi ti rí yín pẹ̀lú tíkẹ́ẹ̀tì àmàlà o. mi ti rí yín pẹ̀lú tíkẹ́ẹ̀tì àmàlà o.
6: olùjẹ́ ẹgbẹ́ nọ́mbà
0: ẹjẹ́ àsọ̀rọ̀
6: ọmọ mi lè wà kókó dàbò ìdọ̀tí ẹjẹ́ kí n mọ
0: ẹjẹ́ àsọ̀rọ̀ lẹ́yìn ètò ẹjẹ́ àsọ̀rọ̀ lẹ́yìn ètò
6: ok sọ orí ilẹ̀ Nàìjíríà

0: ọ̀pọ̀ ìjẹ̀lú là ń ṣe tó òun ló jẹ́ kí gbogbo nǹkan tí à ń ṣe ó má ní ìtumọ̀ tẹ́lẹ̀ tíjọba kan má wà ń bẹ̀ tíjọba yẹn tó bá jẹ́ pé ìwọ tó rí pé òun fẹ́ òun náà ìwọ náà ní ojú ọjọ́ wájú pé ìwọ náà ń lọ ipò yẹn má jẹ́ ìjọba yẹn lẹ́sẹ̀ tó bá gbé ìjọba yẹn lẹ́sẹ̀ ìwọ náà bá gbà mọ̀ràn tí ó ṣàṣeyọrí tó bá dọjọ́ ìrọ̀lẹ́ ìwọ náà bá fún ọ ní àǹfààní àti bẹ́ẹ̀ ẹni tí ó wà lẹ́yìn ìgbẹ́ náà yóò gbé ẹ̀gbẹ́ àti bọ́ńbà ń tún náà jáde pé tẹ́lẹ̀ kan bá dé bẹ́ẹ̀ parí gómẹ́kì dáadáa á gbẹ lẹ́sẹ̀ tó yorùbá dẹ̀ máa ń pòye kan pé ìjọba wa gẹ́gẹ́ kòtò fọ́sẹ̀ máa gbẹ jì ó ní ìwọ́ àyẹ̀gbẹ́ kòtò ẹ̀wọ̀ gan lè kó sí náà tó ó nígbà tá a bá tó dáwọ́ nínú àwọn ìwà yìí kí nàìjíríà tó lè ní tẹ̀síwájú.
1: Ẹ ṣeun àdúpẹ́. Kó tó di pé a dìde lórí ìròyìn bàbá fẹ́ lọ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni Amala ticket. Tíkẹ́ẹ̀tì Amala ó sì wà níta bẹ́ẹ̀ náà ni fọ́ọ̀mù ó wà níkànnì wa lọ́fẹ̀ẹ́ láti gbà. Èrèdí tá a fi ń fọrere báyìí náà ni wípé ó níye gbèdéke àwọn èèyàn tá à ń retí bí iye àwọn èèyàn bá sì ti gba tíkẹ́ẹ̀tì tán kò ní sàǹfààní fún ẹnikẹ́ni láti gba tíkẹ́ẹ̀tì míì máa jẹ́ ìgbà yòókù tó dọdún tó ń bọ̀nù.
2: Ẹ wá dẹ̀ rí nínú fídíò.
1: Ẹ rí nínú fídíò á tún wò. Nǹkan tá a ṣe sọ wípé kí gbogbo owó kóra wa jọ papọ̀ òun ni pé bí ẹnu òní kristi àtọ́dún tó lọ ló ti promise mi ní ṣàwámà kò ríra. Ṣé léyìí ni ó wàá sọ pé òun ò tiẹ̀ gbé èèyàn jáde ṣùgbọ́n ẹ jáwa náà tiẹ̀ kóra wa gẹ́gẹ́ bí ẹbí ìyàwó ẹ̀yin náà sọ fún dádì ẹ̀yin náà tiẹ̀ fìyìn wú wọn lórí bóyá dádì náà sì ní táyì náà ti gbìyànjú àti gbé mọ́mí jáde lọ́dún yìí ẹ jẹ́ a máa bọ̀ ní recreation club tó wà ní tòsí adámàṣègbà ní ẹgbẹ́ sábó ní àyín bíi ká máa bọ̀ àwa tá a jọ ṣe lọ́dún tó lọ ibẹ̀ náà láti ṣe ẹ jẹ́ a kóra wa papọ̀ kájọ wa jẹun kájọ
2: yó
1: bẹ́ẹ̀ ni yádìjà lámàlà ní ìyànà díọ̀yọ́ tíkẹ́ẹ̀tì wà lọ́dọ̀ wọn bí ẹ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sì náà ni tẹ bá lọ sí ọ̀dọ̀ bíbíre ní òkè àdó food canteen tíkẹ́ẹ̀tì wà lọ́dọ̀ wọn pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta yọ̀ọ̀yọ́ alámàlà àmọ́láwọ́n àti ọbẹ̀ gbogbo ẹ̀ pátápátá náà ni a tún jọ jẹ ẹ wo kò tọ́ síbẹ̀ kódà tó fi mọ́ ètò ààbò gbogbo ẹ̀ gbágbágbá òun ló dúró ìdíje wà fún àwọn ọkùnrin tó bá lè ru àmàlà tó fẹ́lẹ́ dáadáa
2: bí etí
1: ẹ máa bọ̀ ńbẹ̀ ẹ sì gba ẹ̀bùn tó jọjú ta ló lè di àmàlà gbígbóná àwọn wo lọ́lọ́run kẹtọ́ jẹ́ pé
2: mo là ń bẹ̀rẹ̀ lọ ṣe ikali gumi
1: bí wọn bá ṣe wá ń fa akọyọ bẹẹ náà ni wọn ó tún máa gba àwọn ẹbùn tó ń jọjú lọ sí ilé wọn tàbí ẹni tó lè jẹ ìṣù àmàlà tó pọ jù tọ láàrin ìṣẹjú péréte ẹ wá gba fọọmù lọfẹẹ ní kọni 32 FM 94.9 ẹgbẹrún mẹta náírà ò lẹfẹ ra tíkẹẹtì tẹyìn náà bá fẹ jẹ onígbọwọ pé kájọ ṣe papọ kájọ gbẹlú ìbàdàn lárugẹ ìrònú kẹjọ gbé kúrò lára ẹ wá jó kinní kan ijó ní jẹ bẹẹ náà lẹsìn pàdé àwọn adẹrìnpọṣónú ẹrí kristal ibi tí orí rẹ tó padé ẹ bá ibi tí orí ẹ padé aplot ni o ti sún sọ́wọ́ ẹ̀yìn tán ẹ máa bọ̀ ẹ sì lera tíkẹ́ẹ̀tì ní orí fóònù ẹ máa fi nọ́mbà síta ètò ẹ lè pè wá sí tá a sì bá yín tọ́jú tíkẹ́ẹ̀tì yín ìgbà tẹ́ ẹ bá ti dé a ó ra fi tíkẹ́ẹ̀tì yín a fi lé yín lọ́wọ́ ẹni ọlọ́run bá mú kó bo ẹni tó fẹ́ ṣe ní ìrántí ọdún kẹjìlá bàbá wa àbí ní ìrántí àádọ́ta ẹ̀yin náà lè wò wípé ó dá ẹ bẹ́ẹ̀ bá ń ra tíkẹ́ẹ̀tì fún àwọn èèyàn mẹ́wàá ẹ bá ń rà fẹ́yìn àádọ́ta ẹ báwọn èèyàn yẹn bá ti ń jẹun tinú wọn ń dùn bẹ́ẹ̀ náà làwọn náà máa súre fún tẹ́lẹ̀dá àwọn tí ó sì máa súre fún àwọn tó ti bá wa ṣe bẹ́ẹ̀ owó ò ní tán lọ́wọ́ yín ẹ̀yin náà ò ní dẹni tí ó mọ padà tọrọ jẹ láṣẹ
2: ọlọ́run lórúkọ dáàdì mi tó ti lọ màá fún ẹ mẹ́wàá
1: èmi ló
2: ọlọ́gbó lọ́wọ́ wọn ni o
1: wọ èmi náà wàá ràn sí dáàdì mi mo kúkú júwe ibi ọ wà fún ẹ̀yin ṣọ́ọ̀ṣì lọ wà ẹ̀yin ṣọ́ọ̀ṣì ń lọ wà ẹ ṣeun o 32 FM 94.9 kọ́ni tí a ti ń dẹ́rìn pọ̀ṣónú dáàdì wa bàbá wa mọ́mí wa ẹ má gbàgbé ọjọ́ 29 oṣù kẹjọ ọdún oṣù tá a mú lọ́ọ̀kan yìí òun náà ni a ṣe àyájọjọ àmàlà ọmọwé waheed busari ẹ ṣeun adúpẹ́ kú òun látàárọ̀ ajíǹde ara yóò máa jẹ́ aliatu òun náà ni
3: ó
1: yẹsà aliatu ló pè wá wọlé láti ra tíkẹ́ẹ̀tì tàbí láti béèrè ìbéèrè míì 0806 218 5194 0806 218 5194 ibi ò ní ṣẹlẹ̀ sí wa olúbi ń pé fàtóyè ló kọ mi happy thursday.
2: àwa ni wọ́n ń pè ní ẹ̀dá bímbọ́lá lamid a ní pàdé ayọ̀.

0: ẹyin tẹmi báwo ni gbogbo ẹyin olólùfẹ́ mi orúkọ mi ni Aishat Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9
1: ẹni wa disappointed.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

àsìkò eré fún eré àsìkò iṣẹ́ fún iṣẹ́ o a ṣèkéde àti ìpolówó ọjà láìpẹ́ bá a bá lọ tá a padà kí la fẹ́ rántí lónìí Throwback Thursday ẹlẹ́ ń bẹ̀rùn ẹ̀kú kalẹ̀ ẹ̀kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ yá 32 FM Laughter House òkètè ń tẹ́ premier mọ́kọ́lá ńlẹ̀ ìbàdàn ayayá ó dùn ún dàn

0: lásìkò yẹn sẹ. Oríṣiríṣi àwọn aṣọ la mọ́ ń rà. Torí pé ọ̀pọ̀ nínú wa a kópa ní kòrógráfì. Wọ́n play àwọn orin fún wa ó lè jẹ́ bíi tọ́pẹ́ àbí ẹ bá ń gbọ́ tọmọ géńgégi ní gbó. Àgbà lómi àmọ́ bi tómi àwòsí. Tọmọ dé bá rìnrìn àjò.
1: Lo gbadeta
0: lo pade lo pa a sa mo su ni a mo su legbegbe su legbegbe su rigidi su legbegbe su rigidi su legbegbe a mo na oke

0: Be, hello, Eku Ojumala Pabi o. Hello, Ekaaro.
1: Hello, sir.
0: Ekaaro, sir.
1: Ekaaro.
0: E ma se un daddy mi.
1: Ete ite mo tun na wa le ti la re mo lagbara. O wa ku kan te fi kun.
0: Okay.
1: Alora bata. Nigba yen. Bo idunu pe ola lodun wa. Ila badele. Nigba ta dele ayewo. O da aro ta fe mo lo. O ba di ba te ese otun meji.
0: Ese o si da. Ibo le ka select si.
1: Sema, I want them one in Japan, but I actually want them to see right.
0: But that's what I say.
1: If you have to do that on again.
0: Voila.
1: Eme jo kole mi o.
0: E jo kole.
1: Baba n bara je pe a se wa de lo ni se mi lo ni.
0: Se mi wa ni so du mi bayi. Rate, pase ni osun meji. Elu e ko ojumo.
2: Hello.
0: E ta ro sa.
2: E ta ro.
0: Yes sir.
2: E ku eto.
0: E ma je on daddy mi.
2: Eh gbogbo awa omo atijo yen ko se je o den to je le si. Iru ile ko so ro yi. Ojele, ẹ̀yìn ẹ̀ gan ló wọ́pọ̀ jù kẹ́kọ̀ọ́ bàtà ẹsẹ̀ kan wálé. Ẹbí bí ní tán kó tọjọ́ àárọ̀ jẹ́ ẹ̀kẹ́fẹ́ wọ̀ kó di pé ẹsẹ̀ kan náà ni. Ìrẹ̀lẹ̀ wọ̀ ẹsẹ̀ kan ádà ẹsẹ̀ tó kan ọsẹ̀ ọ̀tún méjì, ọsẹ̀ òsì méjì.
0: Gbàdúrà
2: ti jẹ́ ẹ̀rọ anxiousness ló ń fa ẹgbẹ́ àpàpà àmì.
0: Dádì mi ní kò sẹ́ńtì ò fẹ́ sẹ́lẹ̀ sí ó. Ọlágbà ojú òpó yẹn ti lọ.

0: ilé iṣẹ́ dotac paint àwọn náà ń ṣe àwọn ọ̀dà tí mo kà á lẹ̀ yẹn ṣe wá rí ọ̀dà tí mo kà á lẹ̀ yìí tí wọ́n bá tà fún yín ilé iṣẹ́ dotac paint àwọn ọ̀dà tó jáde ilé iṣẹ́ wọn tó jẹ́ ti ilé iṣẹ́ wọn gangan ẹni ọ̀dà tẹ́ bá ti rà ó kéré tán wọ́n á fún yín ní ọdún mẹ́sàn-án warranty ọdún mẹ́sàn-án pé tó bá ṣá o ẹ padà wá ilé iṣẹ́ wa láàrin ọdún mẹ́sàn-án láàrin ọdún mẹ́sàn-án wọ́n á fún yín warranty ẹ̀ nílé iṣẹ́ dotac paint nǹkan kan wá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ dotac paint and chemical wọ́n ní kẹ́ ẹ wá kunlé yín báyìí kẹ́ ẹ máa sanwó díẹ̀ díẹ̀ paint your house today and pay later bó o lẹ́ ti ṣe ṣe ẹ kàn sí ilé iṣẹ́ dotac paint and chemical wọ́n ní àwọn outlet lóríṣiríṣi ibi tó bá súnmọ́ yín ẹ lọ rè gba fọ́ọ̀mù ńbẹ fọ́ọ̀mù tẹ́ gbà ńbẹ 10,000 naira péré ni fọ́ọ̀mù tẹ́ gbà ńbẹ tẹ́ bá ti gba fọ́ọ̀mù 10,000 naira yìí ìyẹn ti qualify yín láti jẹ́ kán wá ṣe inspection nílé ọ̀dọ̀ yín wọ́n wá ṣe inspection tán bá ti wá ṣe inspection kò sí owó kankan míì tẹ́ san lẹ́yìn 10,000 naira tẹ́ fi gba fọ́ọ̀mù yìí ibi inspection yẹn náà ti fún yín ní detail quotation ìyẹn ni pé báyìí ni ó ti ṣe rí o báyìí ni ó ti ṣe rí o tá a bá kún báyìí tá a bá gbà báyìí bí ó ti ṣe rí rèé o nílé iṣẹ́ dotac paint and chemical bí wọ́n bá ti fún yín ní detail quotation iye ọ̀dà tẹ́ lò owó ṣí àwọn èèyàn tí ó kún gbogbo ẹ̀ náà ṣàlàyé fún yín ẹ wá lọ rèé náà níbòmíì pẹ̀lú quotation tán bá fún yín ẹ rí i pé nílé iṣẹ́ dotac paint and chemical in tí ó fi yàtọ̀ kì í ṣe kékeré torí pé ọ̀dà tí wọ́n ń gbé bọ̀ fún yín àwọn náà pèsè rẹ̀ owó ọ̀dà wọn wálẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ owó iṣẹ́ náà intelli price ni pé ọ̀yà ó ṣe díẹ̀ ẹ bá gbé wálẹ̀ díẹ̀ intelli price ni nílé iṣẹ́ dotac paint and chemical tí wọ́n bá ti wá fún yín ní detail quotation iye tó wọ yín bá jẹ́ ẹ wàá san ìdó ogójì 40% bẹ́ẹ̀ bá ti san 40% ṣe rí ìtókù tó jẹ́ 60% tó wọ yín ó fi balance ẹ wàá spread díẹ̀ láàrin oṣù mẹ́fà ẹ san láàrin 6 months ẹ san ìyẹn náà ń pè ní paint your house today and pay later iléeṣẹ́ dotac paint àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n á bá yín kunlé yín ẹ san ìdá ogójì nínú owó tó jẹ́ ẹ wàá máa san yòókù díẹ̀ díẹ̀ ẹ ní fìwé lé dúó o ẹ ní fìwé lẹ̀ dúó o wọn ní gba bí fi ẹ̀ ní yín o ìdínú tí mo fi ní ẹ pé nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan mo fi ní ẹ kọ́ lẹ̀.
1: wọ́n ṣe bẹbẹ fún mi oní taxi ìlú òṣogbo wọ́n ṣe bẹbẹ.
0: torí mo mọ̀ pé yóò ṣe yín láǹfààní. 070-3368-4345 nọ́mbà yẹn ni kẹ́ ẹ mọ̀ pé báyìí láti máa outlet dotac paint and chemical tó súnmọ́ yín jù tẹ́yìn náà ti lọ gba fọ́ọ̀mù 10,000 naira yín 070-3368-4345 nǹkan tí mò ń sọ fún yín ní gbèdéke àsìkò ẹ mọ̀ jásìkò lọ́mọ yín lọ o wọ́n á bá yín kunlé yín dáadáa tí ó sì ní warranty nú.
1: kí dókítà ó tó dé abí mọ́mọ́ dáná.
0: ilé tẹ̀yàn bá kọ́ tí ọ̀bá kùn kò tí ì complete. 070-3368-4345 ẹ kàn sí ilé iṣẹ́ dotac paint and chemical lónìí ẹ pé nọ́mbà yín wà lórí whatsapp náà 070-3368-4345 ẹ kúnlé yín o.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: 32 FM
1: 94.9.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
5: Yeah.

olóògbé Alhaji Dauda Akamu Igbo Akare. Gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ a fi ń rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni o.

ọjọ́ yẹn pẹ́ lọ ṣá àsìkò yẹn tún ti lọ ṣá ìyá ọdẹ oníyàn ẹ ṣe o ọlọ́kẹ ẹ ṣe o ó gbà yẹn tá a jọ fìfẹ́ jẹ́ pátápátá la kípẹ́ ẹṣun láàárọ̀ yìí ojú kì í ti náà lé ojú òní wá tí o bàbá ti dago mẹ́sàn-án àbọ̀ lọ́jọ́ ajé ọjọ́ monday la gbára ọlọ́run a tún pàdé o lákọ̀tún títí dìgbà náà wá ń kọ́ tí amíyọ adébáyọ̀ ló ń ṣe yín pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo ẹ̀kú

ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ ọmọ lónìí. Ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú lọmọ gbogbo wa mo kíyàn ẹ kú ojúmọ́ ń bẹ̀ ń wò. Ilé lẹwà tẹ ti ń wò mí ni ilé náà ò ní dàwó. Ìsọ̀ lẹwà tẹ ti ń wò mí ni nínú ọjà yín ajá ọjà kò ní bù yín jẹ o. Mo kọ́ ọmọdé mo kágbàlagbà gbogbo yín nú mo kíyìn bẹ́ẹ̀ mo káwọn àṣẹ ẹ̀dí. Bàbá mo kíyìn o mo kẹ́yìn mọ̀mọ́. Lágbára ọlọ́run àtẹ̀mí àti yín àjọ fa ìkú dẹ́gbẹ̀ra.

0: inu wa mo deje won la mu are mo ge omo fe re boju ma se ma lo ni ta tun bere to e lo gbe sibe lojo bo facebook yen ma wo lo ya ya ya e lo wa 32 fm 949 fe yen e ko la kopo ni e mo ko le yo kokan ni kete te tin ko po bayi lowo kan le mo ri mi wo bi ran ayo e be ba wa ba da si e ma gbagbe lati share lodo yin be on be ba ti wa share hun e ma gbagbe ati ko awile yin na ran se be eyan comment yin nkan ni se mi yin o e se wa fe gbo en ti o ba ni card amomo dun won po to ba di gbata ni won o pe wole bo se yun bi ofo fun yin ni o e ra card lori phone yin o tori to ba di akoko ta ni won o pe wole o se se ko je pe tin ka yin la le fe pe wole si ebo ba ma ba yin soro yo wa ma ya yin lenu pe njo la re mu de ebo en yo yi sira won nu nkan ni se mi yin o loka gbogbo gbe ma lasa to dari ta ju fe patapata labi ase oga wa agba baba oba peter omo ene mo ki ka bo sori akotun eto to ni o loko alamoju to lori gbogbo eto tin jade nkan ni amọ bugbe mo ta si 2 fm 94.9 honorable olon to ba yoso ene mo ki gbogbo agba laye ka bo sori akotun eto to ni engineer lucky ni bembe tin gbe oke gbe le to lati mo gbo kete kete nbe hun o da mi loju okan mi bale mi ba ti foju kan lucky nu mi a ma do ayo mi a si ma kun engineer lucky o ni gba na mu nkan ni se mi re o jesus oluwa ti wa and you too amen beto ba tin bere dandan ni ka ma tele bo se nlo ka awon ara le ojo nlo e da
1: Ishalaga Adewale Ola omo Foshola atuke yin ka bo sori eto le ni o e ka bo sori eto egboro mi ro oro gbugbu wa l'Olorun o gbagbo e se o
2: e ka ro e ko jomo gbara le Olari waja kun na kin pe e ko jo beta
3: Olabisi Oladoyinbo lo n kin yin pe e ko amojuba wa lori eto yin eto wa egboro mi ro ni Premier FM bi na la wa e seun
4: Adabanfo lodo baba bo
0: Olari le mi jare mo ni yo mebi as you were that is all 32 fm lawa lori oke premier hotel eh ko ni se mi yin o aye mi my life ibi ta lo loni o jina koda ibi ta ya gan o ti e po pa pa to rata wa teyan ara le lajo seto iloni idire o e ri pe la ya jejo opolopo ojo ona ti oda nla gbe wa sori eto as salaye re fun yin le yo kokan aspel e fun yin bi 1 2 3 ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a parí ètò ọ̀pọ̀lọpọ̀ ìpè là ń gbà kọ́lọ́mọ́jì àgbègbè ìpè ni mo pè kéè ṣe pé o wọ́n bẹ̀rẹ̀ sí pè wá káàkiri gbogbo àdúgbò àwọn ẹlòmíín nígbà táwọn oníkàwọn ó pè wọlé sí ńlá kú ò lórí ọ̀rọ̀ àdúgbò àwọn àfáwọn lóore ọ̀fẹ́ láti pè mú la ètò tá à ń ṣe lórí wákàtí kan àkókò wọn òkè pẹ́ tán ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ńgbà ó bá di òní mo ṣé nílérí fún gbogbo wọn ẹ̀yin ara àdúgbò yín fúnra yín lẹ́ẹ̀mọ sọ ń pa àdúgbò yín ẹ̀yin yóò wọn bá ń ta pẹ́pẹ́ gbìjẹ yín mọ torí gbà tẹ́ bá mọ gbà nkárá gbára ìsì àwọn òní sí ń bẹ̀ èyí lè jẹ́ pé àwa gangan fúnra wo tiẹ̀ wá gbà yín láàyè kẹ́ ẹ wí tẹnu yín fúnra yín ṣùgbọ́n mo rẹ́kẹ́ ni lọ́kàn gbogbo ọmọ nàìjíríà ibì kẹ́ ń bẹ tó jẹ́ pé àlọ́ ṣètò ń bẹ̀ gangan ni o àtàwọn àti yín la sì jọ ń lọ bẹ̀ wọ́n pe odò yín ní odò gbẹ́lẹ́dẹ̀ lọ́ní àdì o apariwo odò gbẹ́lẹ́dẹ̀ pariwo gbẹ́lẹ́dẹ̀ àárín olóṣèlú ẹyọ kan tínú rẹ ti ẹ̀dùn tó lè ṣe wá lóore lódò gbẹ́lẹ́dẹ̀ ẹ máa wá gbọ́ ọ̀nà yín ló lọ síbi tí wọ́n ti ń dìbò tí wọ́n ti ń kó ìbò wọ tẹ́ǹtì ẹ ti ń ka gbogbo rẹ jọ níjọba àbílẹ̀ èdò odò gbẹ́lẹ́dẹ̀ yìí ẹ mọ̀jẹ̀ ń tẹ̀yìn bí yéèyàn lájẹ́ kò lè kọjá ń bẹ̀ wọ́n wà fẹ́ tó bá ṣetán tó fẹ́ bómi rìnrìn àjò ẹjọ́ tá a bá lọ bẹ̀ lọ ṣètò déwálé ọlọ́fọ́ sọlọ́ bá lùkà ní ọ̀kọ̀kọ́ lọ bá ń bólúwẹ̀rí sọ̀rọ̀ àwọn wàá pàtẹ ètò wa sọ̀ọ̀kan lọ̀ọ̀kan báyìí tí gbogbo ayé ọkàn máa wò ní gbogbo jìnnà sódò díẹ̀ etí òjò ṣe bá wọn kọjá pé èmi yóò fojú kan mi ojú mi máa pé òyì ni tó bá ti wá di bí ọ̀rọ̀ omi bí omi bí omi báhùn ebe àmọ̀ bébí tí déwálé ọlọ́fọ́ sọlọ́ bá lùkà ti wá àwọn súnmọ́ tí odò lọ́dọ̀ wọn lọ́hùn létòkè lọ́hùn wọn súnmọ́ dò ààyò náà lèmi ò fi ní súnmọ́ bẹ́ẹ̀ bọ́fìlẹ̀ ayé rẹ̀ kó bá tèmi à ń bọ̀ lọ́dọ̀ gbẹ́lẹ́dẹ̀ lọ́ní àdìo odidi ètò wákàtí kan ibẹ̀ láti ṣe

0: kabiyesi
1: olohun wala ni to ba ti le pa ojona e poja chairman the finance minister eh igba ta awon oloselu ton se campaign won di ti wa se wala yi lati wa se campaign be to de se le ri fun wa pe igbo gan ba won se duro yi o awon ti yo 100 million si ta ta ma ba fi se ona yen to tun na bo gugu e iro nla ni dasi a de ona ire kewe e gugu adugo yen e to tin dibo ni adugo yen I'm not mistaken pa to be a to be fully you be me pa to meje lo ma be
0: be ni
1: bo je se southwest no no one dit bo ni be no
0: be ni
1: bo o se to wa ni adugo yen se ko se to wa ladugo yen ke le gba ona yen ko ja a pa yen lo ma gbe moto gbona mo pe se ni jade ojo ko se ba wa wo be yen se ko ba ko gba ko wa ba wa wo da ko wa ton ton wa ko la ma wa wo be won wa kuse kuse won po e won ko na won wo ni won ton won ti se agbon kan kan mo lori e ti wa ta so ta so ti jo ba ko jo ko se ba wa wo ko ko se ona yen ona yen ona yen ta so re yi ke se ona rara rara rara to bo luadi awon ti e gun gan ko je koje oko gudo ri bayin ni si la bi ta so
0: e seun oju oni ti
1: e seun ejo e se gan
0: e seun
1: ile se yo ni juro lagbara lo
0: ami e seun e seun hello
2: e ka go
0: e ka ro mami
2: oruko temi ni engineer laya
0: lati bo
3: lati
0: lati bo lati ko
2: la ngbo yin
0: a ngbo yin
2: ejo gbo ona so wa ni side Alexander yen ma be lese dojuna yen ko da ejo a ti polo polo polo lori e bi pe ki ijoba ba wa da so ojo ona yen ko da ejo e ran wa lowo ejo sa mo fe bere nkan lowo yin sa
0: down
2: ejo nigba kan ri ejo nigba kan ri awon kan wa si adujo wa
0: a ngbo yin ayayaya oro
3: nkan ta so ni e
0: o de do everybody bo se je bọ́sì sọlẹ̀ kan mo ní ẹ̀rọ káàdì yẹyẹyẹyẹ ó sì jomi hello.
4: ẹ
0: káàárọ̀ bàbá ó kọyún àti ibi ẹ ti ń pè o.
4: ọpẹ yẹmi ni láti dín ìkan o.
0: láti dín ìkan.
4: bẹẹni ẹnu nǹkan tẹ ní òyìnbó káwọn aládùúgbò yẹn ti. níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ojúṣe local government ni níjọba ṣèyí láti dé tí wọ́n ti aláàfin local government ó ti jẹ́ àárọ̀ ọ̀la kan kóra wọn jọ ẹ lọ dó wájú sẹkítẹ́rìátì tẹ́rì àǹdólájọ́lé àwọn ọjọ́ òun èyí ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan kan o
0: ẹ ṣeun
4: ẹ kóra yín jọ.
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ó ti yé abáhùn. ṣé rí ń bi ọ̀rọ̀ àkórẹ́nijọ́ àkórẹ́nijọ́ ẹjẹ́ ń fèsì lẹ́yìn kálukú náà dọ́gbọ́n gbórí ara rẹ̀ pamọ́ ni ẹ̀sẹ̀ àkórẹ́nijọ́ ẹ lọ́bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dé padà báyìí wọn ní ibi tẹ́ kọ́sálángá lé yín sì wọ̀n dá ibẹ̀ ń gan ìjọba fẹ́ lànà sí wàá lóò bá túndé olúwa rẹ̀ fọ́ fasakula ròdù mọ́ra nu. hello.
3: hello.
0: ó kọ yín àti ibi ẹ ti ń pè o.
4: ẹnjìnì ọláyà ni láti kú ọláyà mi ni mo bá yín sọ̀rọ̀
0: lọ́wọ́ ọ̀yà ń gbádùn yín báyìí.
4: ẹ jọ sáàmù nǹkan tó ṣẹlẹ̀ ni pé abẹ́lẹ́ ṣì yẹn kò síbi kan téèyàn lè fi mọ́tò gbà gbogbo àwọn lánàá tó wà lábẹ́ ẹlẹ́sìn yẹn wọ́n ti náwó
0: náà. gádà ni látọ́ abẹ́ gan ti já. gádà abẹ́ gan ti já ti pẹ́.
4: ẹ máa jọ bí ìjì kan tó wà ń bẹ̀ yẹn ó ti já bó ṣe wá já yẹn iléèwé kan wà ń bẹ̀ táwọn ọmọ iléèwé tó máa ń lọ ẹ tó wà níléèwé yẹn ó ti ran ará àdúgbò àtàwọn association meeting gbogbo wọn yẹn wọ́n ti kó owó kan sí gbogbo àdúgbò yẹn tí wọ́n ti náwó wọ́n ti náà á dára kan ẹ̀ community kan kò pa mọ́. hello sir.
0: a ń gbọ́ yín.
4: ẹ jọ ẹ máa tọ́ láti kó ọlá yẹn láti kó ọlá lọ sí àpáta ní alexander gbogbo ojú ọ̀nà yẹn ọ̀nà bí tí ìjọba lè gbà owó tí kò túbẹ̀ ṣe fún wa ni. ẹ jọ a ti sọ́gbà lórí ibẹ̀ ibà tọmọ pé ìbá lọ síbì kan láago kan títí aago méjì àbọ̀ yóò fi tó fẹ́ lọ nítorí ojú ọ̀nà yẹn. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ẹnjìnì ọláyà ni mí sẹ́bàjẹ́ abẹ́lẹ́sì ẹ bẹ̀rẹ̀ ọláyà oníbàtà òtẹ́ni tí ò mọ̀ mí èmi ò ti jáde sí yín àwọn èèyàn ti wá ó ti yá ayé ayà ẹ kojú títì yẹn ó yọ̀ bọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí wọ́n ṣe.
0: ẹnjìnìà
4: ẹ
0: máa gbọ́ ẹ sáfẹ́ ká wá bẹ́ẹ̀
4: o sẹlẹsì ni ìṣẹlẹ kejì tí mo ti pariwo lórí rédíò yìí mo sẹni kankan tó wá rí ẹnìkan wà ládùúgbò wa ẹ má jẹ kí n dákọ rẹ ẹ sẹni yẹn ẹnìkan lè ṣe òun náà ń dadúgbò rẹ kọjá náà ẹ ràn wá lọwọ
0: Engineer, e to ba du fakinfa e bi kalu ko waja fori ara re ni be ba soro abele si te soro ku ola lapa bi e se mi no ni paru odo wa aye mi my life a je ngba ipe meji sikin to ku labala be kan tun to bo bo mi tori mo lo yo mo bo lato yo ki mo lo se lo yo ki mo mu bo lo yo won so lo ni gbogba yo gbo a je ngba eyan meji pere si lati ku ola eyan meji eyan meji eyan meji eyan meji lati agbegbe ku ola Alexander seri ojo ona ta wi e ma je ntan yin awa ni awon odo ladugbo on to je pe won korodo ododun ni awon odo e ma na owo bi igba ti won te owo ah oni omedun bo o ti lo be ri sara won odo yi won tun ti bere si ko won joba yi lati sin ni bojo se ro e won ti ndawo won wa be ba ti a dawo eto won ti sara jo tan won kokko bere latori ojo agbara inu won kokko gbe be ba ti a se yun tan won a se ma jaye pe lotun won ti se nisin ke so ro odun meta o be ijoba tin beta awon eyan won si nkoja nbe won si ngbo awon aja won ti won ma lo soro fun won na nkoja nbe lojojumo
5: bi ti ko je won be to se pe kan na awon oloselu o le le ka bai lojo yen ni
0: borati hello eh o ti ge eh e ma binu meji pere mo fe gba pe pada seri ojo ona yi ko wo mo rare sanu wa o e dakun toro olohun ni baru re ni oso re nte ba si se lo ni tan ni o di bo ba do la o gbogbo e tan wi yi pata itan la jo nko yo wa la kole pe olawale are mo na ngba to wa lori radio opariwo to ba je be ba se ona yi awa na osa duwa fun yi o be ba si ko te ba se na enu wo ni gbofo
5: aduga na
0: abi to ba je mo na lawu sugbo ojo ona yi e ma je ntan yi eyan ni se ojo ona e ko ntan won mo gbadua ba me ke ba tin so pe yo da fe to se ona yo si ma da fun ba gbalagba ba tin ni yo ye en to se ona yo si ma ye sugbo bara ba tin ni wa ni ojo ona un e mo ba won eyan wa buru ari ba kan na ba wa kan ba tin lo lo ko si won nu la won kan ma so pe gbogbo en ti ba n fara ni awon ka ro mo ni won e ti ba n fara ni won ni awi eh ba to si mo lara eh jo ba ni ya la ro kan ro ba le lati sami eh yo ani fe so ju keji ona ku olase Alexander yi e ma je te ti ona ba ri itura gbogbo oja tin be ladugbo ni oya daada e kuku ze ma je nte yin bo kan be ni adugbo n ta n lo di ola ose yi oloselu kan lo se fun a gbogbo adugbo ni ri bo yi pati asi ma sa adua fun daada ko ma dabi pe lo ni oje nda ko re o se daada pa pelu bo yi to ba tun wa yonu ko gboro gbo po yonu o o tun bo fun ara re ni yo to abere pe bo yin won mo lo ni problem e je lojo aja kin de tin bai tojo aja de ka bo bo mi gbogbo eyan odo ku lati yin o ni baje olohun ni pipa yin o aburo ni semi yin lagbara olohun jesu oluwa ti a
5: ah

0: látojú ọjà ibi aroko ti sí láfàbọ sí mo sọ lẹ́ẹ̀kan mo ní mo lọ ọyọ kí mo lọ ṣe lọyọ gbogbo èyí tẹ bá léyìn lọyọ àbẹyìn tẹ ń gbé ní agbègbè ọyọ aláàfin òjò pa ṣẹkẹrẹ mádé ọmọ àtibá ẹ máa wò ó lójú òpó facebook yín ibolẹ̀ ń wò yìí bọ́ bọ̀ lórí nọ́mbà yẹn ná ẹyọ ọyọ là ń lọ báyìí ẹ máa pe àwọn èèyàn yẹn lọ ra káàdì ilẹ̀ o ẹyọ ẹ tún gbọ́ nǹkan kan pọ̀ rẹ́lẹ̀ náà odidi ojú ọ̀nà ńlá ni ojú ọ̀nà tó jẹ́ pé àdúgbò ti bẹ́ẹ̀ yapa gan ọkọ̀ já dandan gádà wá já ojú ọ̀nà ìkẹ̀rẹ̀ ọ̀nàrẹ́bù kan gbé ẹ̀gbẹ̀gbẹ̀ bẹ̀ gangan òun náà wá ń pẹ́ náà rìn ojú ò tiẹ̀ ti pẹ́ ládùúgbò mi àgbọ̀dọ̀ gbọ́ tí n bá lágbára láti ṣe ọ̀nà kú ọlá fúnra mi bí ṣe ń kà mí láì mo lè dá ṣe tí n bá lágbára rẹ̀ ẹ̀yin ọmọ kábíyèsí ọlọ́run bọ́ńbọ́n èdè ẹ káwọn aráalé kẹsì dákọyìn ọjọ́ ń lọ ẹ dákun ẹ súnmọ́ kí ló dáadáa.
1: ẹ káàárọ̀ gbọmọ nàìjíríà orúkọ mi ni amzat olasukanmi.
0: amzat olasukanmi láti ibùdó ẹtiwá.
1: mo wá láti mọ́níyà ìbàdàn yìí.
0: ẹtiwá yẹn rí.
1: bẹ́ẹ̀ni sá.
0: ẹ jọ òun lẹ mú wá ń gbà náà.
1: ẹgbẹ́ òtítọ́ inú muslim community ni mo gbé wá ń gbà yẹn.
0: kí ló wá jẹ tó wá láàárọ̀ yẹn.
1: látàrí pé wọn gbégbèsè lórí pé láti sanwó mi fún mi ló jẹ́ kí n wá. wọ́n dá oṣù mẹ́ta fún mi.
0: bẹ́ẹ̀ni.
1: mo dẹ̀ fún wọn ní àǹfààní oṣù mẹ́rin. so wọn dẹ̀ turn up láti gbà yẹn mo tún fi wá ní àárọ̀ yìí.
0: ẹ ṣeun ńjọ́ tá a ṣe ètò yín gbogbo ọmọ nàìjíríà wọn gbọ́njọ́ náà wọ́n ní a máa bẹ̀yìn pé àtànámánà kò tó àtònímọ́ ni abẹ́bẹ̀kọ́.
1: bẹ́ẹ̀ni.
0: pé kẹ́ ẹ ní sùúrù owó yín ọyọ.
1: bó ṣe rí nìyẹn.
0: alága wọn tó bá a sọ̀rọ̀ ńgbà náà wọ́n làwọn ṣiṣẹ́ lórí ńgbà tí mo pè wọ́n ní ìjẹta àbí jẹrin ni wọ́n làwọn ò mọ̀ pé bílóònù táwọn ọ̀gá wọn làwọn ò fún àwọn ṣe rí rèé o ṣùgbọ́n bó wá rẹ̀ sàárántí ọ̀rọ̀ tí alága ìbá wa sọ́ngbà náà lọ́hùn wọ́n ní káwọn sọ ti sẹ̀rí àfúnmíjọ tí wọ́n wá lè ṣe wá ńgbà tá a wà níbi tá a ti kóde yìí ìyọ́n ní cocoa house wọ́n ní lóòótọ́ ń tilẹ̀ ń tọ́lọ́hún àwọn owó kan bẹ táwọn nákù ti bẹ lọ́wọ́ tàwọn gangan àbí bẹ́ẹ̀ kí wọ́n wí
1: òde
0: ni wọ́n ní ẹ tó jẹ́ akọ̀wé àwọn owó ń bẹ lọ́wọ́ rẹ̀
1: bó ṣe rí nìyẹn
0: ẹ tó jẹ́ ìyá ẹgbẹ́ àwọn owó ń bẹ lọ́wọ́ rẹ̀
1: torí ẹ̀ gan ló jẹ́ kí n wá
0: ǹjẹ́ tí ẹ farabalẹ̀ ǹjẹ́ tí àwọn bá kọ́kọ́ dà tọ́wọ́ wọn jọ tí wọ́n kọ́kọ́ dà padà sówó ọkùnrin yóò ní kọ́kọ́ wọlé bí àárò ti dẹ̀ o ti gba lónìí rí mẹ́.
1: mi ò gba lónìí rí sẹ́ mi ò dẹ̀ gba bàṣírí tán sọ mi ì gba kankan rí sẹ́.
0: kí ló gbà lérò kó tó máa ṣẹgbẹ́ wọn.
1: látàrí pé ẹgbẹ́ mùsùlùmí ni.
0: ẹyọ kan ló jẹ́ wọ́.
1: mùsùlùmí kò sówó èlé ẹ mọ ogún nǹkan yẹn torí ẹ ló yẹ kí n wọ.
2: olóko ó tún fòógùn.
0: kábíyèsí ọlọrun torí pé gbọ́lọ́gbọ́ jẹ́gbẹ́ mùsùlùmí.
1: o tọ́nu nìsín ṣé ó ṣe trust mọ́ nsìn ṣẹ́gbẹ́ relégbé léyìnsìn. náà ẹ jẹ́ ká sọ rí alíṣẹ́ gbẹ̀rẹ̀ lé.
0: èmi náà ni ọmọ sọ ọ torí mi kí mo lówó ìwọ ló lówó.
1: ṣẹ́ gbẹ̀rẹ̀ lé yìí adé ń pe muslim community.
0: muslim cooperative ni o.
1: muslim cooperative.
0: kábíyèsí ọlọrun dọ́nà ní ìsìn bó ṣe wá láàárọ̀ obi ni wà ní àbọ̀ rẹ̀ ni wá.
1: ẹ̀rín báwo. oṣù mẹ́fà tún ní wákì máa kọ lẹ́tà mo kọ oṣù mẹ́fà.
0: ó pé lákọ̀ọ́kọ́.
1: ó kọ́kọ́ pé. oṣù mẹ́ta wọn tún dá fún mi mo tún wá fún ní grace oṣù kan sí ó jẹ́ mẹ́rin báyìí sìn wọn ò dẹ̀ turn up.
0: gbogbo ẹ tó bá mọ àwọn tí wọn jẹ adarí ẹgbẹ òtítọ ọnu ní ọyọ state torí ṣe ti kọjá ṣe káfẹ jọ wọn sùn lẹsẹ kùkù. máa gbọ́ níbo lẹ ti ń ṣèpàdé tí yún kí wọn lè mọ ibi tí wọn lù ń pọnpọ.
1: mo ní yàrá tí ń ṣèpàdé wa zone 1604.
0: zone 1604.
1: bẹẹni.
0: tún pè tún sóònù ń pè.
1: zone 1604.
0: ìní sóònù yín.
1: ni mo ní yà.
0: ta alága ẹgbẹ́ yín ta alága ta nìyẹn ẹgbẹ́ yín ta alákọ̀wé yín sọ ọmọ kọ gbogbo wọn.
1: mo mọ alága dada n
0: ti. dáko alága yóò gba yọ gbọ.
1: alága yẹn orúkọ yẹn jẹ alhaji azeem alhaji rẹ ń jẹ ọlọrun là ń bẹ.
0: àwọn ni alhaji ni wọn àwọn ni wábì ìjọ yẹn.
1: àwọn wábì ìjọ yẹn náà.
0: wọn sì sòótọ́ ọjọ́ náà wọn ní káwọn sọ ti sẹ̀ríà wọn lòótọ́ ọ̀nù ojú ọkọ̀ ẹgbẹ́ àìwá ṣiṣẹ́ lé ọ̀rọ̀ mọ́ báyìí mi ò lérò pé òótọ́ ọ̀nù bẹ́ẹ̀ mọ́ báyìí o.
1: kò sóò tọ́ nínú kí ní tà ń sọ yìí o.
0: ó dàbẹ̀ bí ìkaanu ní bẹ́ẹ̀ lẹ̀ báyìí o. ọ̀rọ̀ ti yí báyìí n ta wàá ṣe rèé. ẹ dákun gbogbo ẹni tí yóò bá pè wọlé tẹ́ ẹ bá mọ̀ nípa bí wọ́n ṣe ṣe ẹgbẹ́ yìí ẹ mọ̀ pè wá o. déédéé ẹni tó bá mọ̀ nípa bí wọ́n ṣe ṣe òótọ́ ọ̀nù àbí kí lẹ pé ó kọ yín.
1: òtítọ́ ọ̀nù muslim community. eléyìí kì í ṣe òtítọ́ ọ̀nù o.
0: aláwọn tí wọn ó pè aná tí wọn bá mọ̀ pé òtítọ́ ọ̀nù. 09062 odo mẹta 949 07055 odo mẹta 949 08097 odo mẹta 949 ẹ tó bá mọ̀ nípa bí wọ́n ṣe é ṣẹgbẹ́ ni o. ẹ bá a tàmọ́lẹ̀ sí iṣẹ́ a máa rí báyìí torí lẹ́yìn ìgbà tẹ́yìn wá sórí ètò tá a sọ̀rọ̀ yín jọ́sìn ó lé léèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n tún pè mí awon no mo ro awon gba lo oto nu ah se gbo gba la mo paru egbe ta won yan si support da yi abi egbe ro mo bu egbe wa mi na jo mo egbe o hello
2: o ko yin ati bi se tin pe
0: eh eh eyun ore ni e ma bi ni ada kun o hello e ti wole ah o ti da bayi ke mi o te ri ba fe mi gbogbo yan sa we da soro yi eh kini wo kun ni wa kini wa da le laaro hello Mama mi dada.
3: E ka ro, e ku eto.
0: E kon ni se mi.
3: Ya ni beti lati.
0: E se mami.
3: E ri se bi cooperative ni.
0: E be ni Muslim cooperative ni.
3: Eh cooperative na ni leyin osu mefa o ye kan paraku ni e logo
0: e. Mo fun.
3: Leyin osu, so to wa fun won ni osu merin.
0: Be ni.
3: Letra si. O ye kan fun logo e. E wo gbe ni ko ba wa lowo e kan dajo fun fun logo re.
0: E se. Seri o da mi loju pe ngba ta won ti won ni egbe na tan jadari nbe ba ngbo laaro yi aba won tan sumo won ba ngbo ti won ba so fun won won ri pa won kan tin fi oko egbe yi won ti fi ban kan je awon ro nbe ti baba yi so lojo to wa yin mi se nuku tele lati soro ni won lara n to n ko ba won ninu egbe pa won ga won loke ni to e ba ranti won ni aso gbogbo igba egbe egbe bi ba fe se kini o egbe do raso egbe apa won osi kan tan di lawon lori won lo to nu won gba ile lori owo sugbe ile igan ta won na tin koja kan kuku ma san ile oro oro sin kamila po hello
2: yin ati bi se tin pe wa e ti wole o
0: e soro oro ka pere ti baba so to dun mi lokan ni pe tori pa won ri pe o je egbe musulumi inu esi ti won bi awa yi si gbogbo a musulumi ti an bele yi o ni gba fo to nu ti an begbe won o ni gba ki won puta ire si aloko nro hello
2: o ko yin ati bi te tin pe
0: o ko yin ya mi
2: thank
0: e ti wole
3: e be ta wo ni na
0: se aha
3: o wo wa la toke na ojojumo aso ni o tun mo mu ni ti pa ti te ra
0: gba to wa fun mi mo kuro ni ehn ewo ti yo ni baje ya yi hello
2: hello ko yin ati bi se tin pe wa iyun na seju
0: hello ta lo anbe
2: o ko yin ati bi se tin pe
0: o ko yin o
4: oruko temi ni Yakin Ahmed
0: lati
4: mo npe lati Muslim Ibadan bibi
0: ese baba
4: ah egbe yi looto iyanje lo ba nbe iro onu ni ki isu to
0: ah baba
4: fin ko ba muslim ko pre won fin ko ba muslim ni
0: ah
4: mo le tabuku es islam
0: aha
4: we se le islam ni kan lo wa nbe o
0: beni
4: ide se le islam ni kan lo di asu wa ju nbe
0: beni
4: so ti mi ni so ju ba no be bi pa muslim lo ko je ni
0: esun baba esun ati yo nta fe yo ah
2: hello
0: Hello talo ambe.
4: Gbo
0: awon
4: ta
0: n
4: gbo
0: pe bayi
4: na
0: se. Pe se
2: be
0: ni
2: ori o. Hello. O ko yin ati mi se tin pe wa.
3: Nira.
0: Ojojumo aso ni.
3: Mo ma ni te ra so.
0: Ese ni era.
3: Eba tun de era won mu ni ti pa ti pa.
0: Ah. Ewo.
3: Mo ko mi, mo ko leta ko nbe mo ni.
0: Eseun ya mi.
3: Eyin osun mefa tan da mo ti dowo mi jade.
0: Eseun ojo ni tin, eseun. Eseun. Hello talo ame.
2: O ko yin ati bi se tin pe.
5: Oruko ni Alaba Latelenu Sunsun.
0: Latelenu Sunsun agbo yin.
5: Ah, akin e ko eto Olorun ni o ba je.
0: Amen.
5: Ah, ejo se ri awa ti a nse egbe. Awa ni ki apoko ronu wa ka to dara po megbe. Tori pe egbe ta soro re yi. Ah, emi o to nu abikila ti.
0: Abikila pe
1: leke. To nu ile se to nu.
5: O to nu seri opo awa ta wa nbe. Awon ti won e di wa yen gangan ni adugo kokan. Elomi tan omo si rowo. O si je alaga bi to je yegbe. Mo ko to wa lo dara po mo won to wa enlighten. Ti eni jo wa enlighten wa gbowo ti e to na. O ye ko kokko won to fe dara po mo now. Ba ju ko to lo joko ta awon eyan. so awon to fe lo doko fi yen koko wo pe se kalimba re se ko ju ti won lo tori pe eni ti o fe be ba won wi ti won ba wa wo eni to fe ba wi ati iwo ti won fe be ba yan wi tan ba ri pe iwo gan ju won lo won para fi won le ni now tori pe elomi bi to fowo pamọ si yen ko se se gan te bi dalaga gan come on 100,000 ri
0: ah gabi esu olohun
5: so ẹgbẹ́ kò fẹ́ lọ wọ̀ kọ́kọ́ wo báwo ni wọ́n ṣe
0: ẹ ṣeun bàbá
5: tọ́jú owó pamọ́ síbẹ̀
0: ẹ ṣeun àti yọ̀ǹda fẹ́ yọ ẹ ṣeun ojú òní ti àmì
1: ẹjọ́
0: ẹ ṣeun kìnnì
1: ẹjọ́ nígbà tí mo kó wá sí ibà gẹ́gẹ́ bẹ́ẹ̀ láyé tí mo ṣe mo sọ fún yín pé mo máa ń travel ni ilẹ̀ ibo mo wà ọ̀rẹ́ mi ló introdu rẹ̀ sí mi báwo máa ṣe gbọ́
0: mu hello.
2: Hello. Yes, Mr. Simpi.
6: Eka ro baba mi.
0: Eka ro.
6: Se ari okunrin o binu o. Igba nkan temi o so fun awon eyan wa ni pe ka ma je ka ma fi esin tawon je mo.
0: Esun. Esun.
6: Awon alaleni binu. Awon alaleni binu.
0: Alaleni binu. Ati yon ta fe yo. Esun. Ngba alale tin binu bayi. E je ngbe keke fi ka di ele alegbe okan. Hello.
7: Hello engine Olaya ni lati ko la.
0: Esun baba.
7: Baba to so won si mo fun
0: 100% ah ah won wa mark register ni won sare mark 100 fun baba nbe n ta wa se re awon agba lagba egbe won kokan wa ta jo soro won juwe bi kan fun mi leyin police station sanyo won ni be la won disciplinary committee wa won ni a lo be joko de mi bi ba pare eto loni na la de be o kiki o ti kan a riwo ti de be ka to dohun lo joko de mi mo nbo je se to tan eh gada ta nwo yi lo yo alaafin ojo pa sekere mo de o ma ti ba ibi ti a pe ko lowo ko won ni ko lo fo odo fa le ko le ba de ja ko le ba da pon gbogbo lowo to lo lo ti gbe nisin odo wo won le mo o gbogbo lo fo odo fa le mo eyin te ba nbe ni agbegbe yo alaafin eh yin lo ro kan o eto jo kan yin ni pe eh yo e ba wa da si eleyi e ba wa soja tori pe kini alejo le manamana ko ma sare kini kan la bi o ba lowo lenu awa ti lo be ati ya ona ti gbe wa ona yo le nwo yi o ayo awa wa keyan meji si meto o pe ko to di ba ku lori eto to ba je pe ma adugbo yi lo oto to je pa adugbo yin re loyo nbori eye en ti se fun wa laaro inu tori njo ta lo be opolope ore wa olohun wa matthew pelu mi jp o duro ti wa daada njo na lohun ti o ni baje lai lai atawon kokan na ti o jade si wa nbe bo wa so fun wa mo nigba ba dori agbagbe enu yin live son 10 doju ko loju ona yi emi ki won so 09062 odometa 949 08097 odometa 949 07055 odometa 949 lati oyo ni o lati oyo lati oyo oyo alaafi ojo pa sekere mo de o ma ti ba yin ni e pe hello
8: hello e ka ro
0: o ko yin ati bi e tin pe o
8: ko mi olorun wa pelu mi ma ti
0: je baba ti o da ajo wa nbe jona ni baba bo lo na nbo lo na wa lo yo so ki ogbo omo nigeria ogbo
8: ona yi wa la na to lo jona e ku lati ko pa ujola
0: ta ka lo bo
8: lati jo pa ujola lo so na e ku na family o si honorable agbenga oyebola
0: nti mo be gbo gangan e tu honorable kile pe
8: honorable wa agbenga oyebola
0: ona family o si won re
8: ona e ti ko dun meri bayi re ni gangan ko baba baba ti o re na to mo ko lo mo ju mi o gbe wa lo
0: o gbe odun merin bayi ti gada ti ja bayi
8: be ni are ni ba tun ti o
0: awon ma school je ba nbe jona ten ba wa mu koja lori kini tere un se be se ma mu koja ngogo ba na nu
8: bo se ri nu
0: gbogbo mo nigeria se ara won mo tan boy eri eri be se kere un eti yo eti eti wallu tere n bayi nu won to lo be se to na nu bodo ba kun eri ele wo se tiri se tiri e tiri gada eri eti tere un eri eri eri la mo ba mo to bo yo se ri a ko lo ba sanu ni o
9: ni nigeria na la wa
0: o didi honorable ona family o si won re o
2: ona gole won
0: gabi esi olohun ko se nto bi obi ojuwele baba re tele sona ona da redo ti na ni nbo na na gbada oni
9: ona oluwoda o
0: ta lo re nu emi re
9: ona iwo fi we ona leyi
10: o fa na wo fi we le ja wo
11: ibo la ja si
12: kabiyesu olohun
10: tani o mo le mo
12: sorry e wa mo lomo e wo nkan sara o eleyi ti e tun fa koko da nbe ni
10: fine boy ni
12: o ti mala eh 07055 odometa 949 08097 odometa ona yore oyo oyo oyore e ti gba bi to wa mi o mo be se da kwa dugbo won be nko yo lenu mi bi ona ku ola ile wo yi gada won e ma je ntan yin won ti se convert e ti ri ki won ka ja feeling saarin e ti ri won ti se wall e ki won ja feeling saarin ki won si bere si rin pada ni won ba won ya si mo o wa ti nko ba gbon bo mi ti be na ti bere si ya e da ku tori olohun saanu wa dada ko ni ke fi ya je wa ko to digba te ni dibo wa ta koko ba ti to ta fe dibo e mo be se for san wa te fa le wa te wa be wa te wa ro wa eni adibo fun igbogbo ta fe npata lesi fun a
10: so te ni se
12: eni
10: o so te ni se
12: te yin ni
10: te ma se ileri te se mo se niyan
11: awon wo
12: e be yin lo lo se lu
10: eh ojelu le mi
12: en fi ohan gbogbo aye won mo ni se
10: iluwo lo se kiri lewo
12: emi leader ni o
10: eh
12: eh ah le daniel
10: ise wa yo ni ko so se
12: emi so sa wo ni ma so se lu o emi ni won feran yin o tori kiki ro ni yin nti oje mi o se nu kiki ro ni yin gbogbo ama nigeria e ba wa be won e dakun eyin te suma won oloselu ni agbegbe oyo alaafin yi gada yi lo lo sona ebu e dakun ko si nton na won lati wa ja feelings ibi to ni di finish eri ibi ti wa pada ya ngbo mi ba ndare gun be to mi ora ye lo ti feeling ba nbe nbe ni koku ni yabaun sugba dagun toro olo esanu eti ero ton mo kekeke ten be ladugbo yi I kekele se te fi campaign to ba di asiko ti campaign ba tun to e tun pate campaign e fu oye bi ye polorin owo to je pe fi n polorin igan lasan o yanju soro titi adugbo bo mi olorin ta pa yan kata lo mi o de waju en nawori laye e ni o la won fe gbe wa ni lesi gbe wa looto ebo wo yi kole na ebo wa na ni
10: oya mi lenu
12: eh eh olorun wa ran yin lowo edakun e ba se ona yo eyi te mo gbo te mo lo so fun won
10: e
12: lo ba ajise nle o e poju ona yi oda ko wo o eleyi ese te eyan se tara lu fi sadua fun o
10: ah komo ga si
12: to awon ka ma ko ni kan gba kan
11: bo mo se ko
12: eni to npa mi lerin baba pa won lerin o eni to npa mi lerin baba pa won lerin o ngbo ba de arin kan won to da bara pe eni to ni mi lara baba ni won lara o eni to ni mi
10: o mi baba
12: sorry so emi ka ko ba ni ko to ri baba ka to ba de bi eyun bo folon be yin oloselu to loju se lati se ti o se faralu anini lara ni o ori ti won mo ko fun nu anything ni wa lara baba ni wa lara o anything ni wa e ma je ntan yin asi wule ndake die die na ni eyin se ro dada lori ipo kon to won mo pada mo ri gbogun wo eru re ke le sore ebi a ma soro ke bi a wo office yin bi pako yin ti mo gbe photo president ati governor si hun e re won ko kan le gbe gbe be kini won former ni won oro aye mi my life e di former njo kan o te ba ti o ni gbagba be di former njo kan e central lu fe sanu wa ke so wo ti yin owo ogun yin ko la ni eno fun wa e to wa ni eyin le je ko yi wa ke to dibo wole ke ri gbogbo nta ba fe le se fun a oyin se wa de toro wa pada di ba mi toro wa dota e ti ba so be te se yo boju mo ti dota yin nu
10: be ni o
12: igba na le ri na ri pe o ti enu e muju e ya wa size e fun be e dawo temi wo mi omo lona le mi o omo olode ni mi e wu mi ran ni ke moju o ati pe ko ti e si nkankan bo se wule ko ri laye gbogbo ese ta langba ba se laye do ba le kan mi
10: eto
12: e bo le nbe e ku nbe
10: omo yoruba
12: akosori ni
10: lona adugbo wa o
12: adugbo yin kilo sa adugbo yin
10: lona mi
12: ana mi edi o won o ma ti ya si ana ja ma je lokida won o ya si ana ja ma je o e je sare gbe wa ka fi leyun dagbere ku lori eto omi adu ya na ja ma je won o ya si o te ba ri ojo ona un ko ti yato si bo se wa ati egbo bi ta lo ru okuta gangan si ti o ti ti se yan kini go ti e wa ye amo o so kuta an yo ya na ja ma je re gbogbo ama nigeria ko to si wa bo se wa won o ti ya si o ara won ajo fe ma won ko kuta si yana lade si yana bako
10: ti si ma lo wakati mo wakati ko
12: abo won de ja ma je o hello
13: ejo dan
12: ta lo soro o
13: eji ni
12: eso
13: ibi ja ma je gan ni mo wa bayi
12: jama jale wo loju Facebook yo ore o ko to reji ni wo legba titi o ti yin ni bo sa ni titi die die ore se se ri ah
14: ehe
12: ko ya ni e be ki won sanwo re se gbo ki won sanwo property nke fo kan won bale e so fun won be na la n pariwo lowo yin
14: ah janu nbe e
15: ma so awon gan so gan
12: ehe
15: abele si mo mu wode so lo fo ki won fo pe o tun ni ni ile ijo
12: mi ah kabi so olohun
15: ona mi ye na ni mo so bayi o ti de bi so bayi
12: erin pe
14: gini ko ni si
12: ojo ni ti wa
14: ojo ni ti yin
12: esun ah iwo olohun nbo la wa ya si bayi ta fi gbadun aye are ni be ba pe ona kan lona ijoba apapo o ti di pa pe ku abekuta ibadan expressway lewo yo be ba pe won la abekuta wa ni elogba expressway abekuta ibadan expressway ire o abi ki mo na se ma pe kululu enu won ma yo ni wa lona to yo kululu wa na oga try gan awon aja oloselu o mo oga ti won ni pe loga won a loju ti e ti mi fa won kelana one patch on ni bi to si ayara nti hun won to wa se video
14: ah
12: eh edona afa la attack ilu na eyin o ni la kai ni
14: wo mo mo
12: one patch oju ona one patch ona won si se video
14: on ah ona la dugo wa be yan ona to lo sona olusoya nbe
12: yen
14: e si bi ona oluseyi ni ko le christ ni won ba ru awon kini ati ama ati gbogbo won wa ru dale nbe awon ara ona ati oye won ba ya photo
12: iwo olohun
14: ma wo wo
12: oga try
14: eh ni ronu
12: wa ni ewo ga oga gbianju oga gbianju pelu oju ona mi lori ba ona ijoba apapo e to si je pe alamoju to to je alaga lori opopona sise omoju ona ni o o n be lori ipo lowo lowo o
14: se bo lowo
12: o lo si wa danu bi gada ti wa njo si ti o se gada wa asiko oro eto eje campaign yo bere e mo mi lota pon bele idi ni pe gbogbo n te ba se lawo wi pe se o e te se ta ri na a mo so gbogbo aye omo gbo o ngba won bere ona wire and cable ayin won alujoba logo enu pe won biyanju kon si bere re o e ja re le dakun inu bi mi e dagbere lowo kan ma ni oraye
16: olabisi oladoyinbo lo so pe pade wa tun di lose tun bo ngba ta ma mu tutun wa si oju woro yin ati ti gbo yin 32 fm ni e joku be ke ma gbo wa
14: olare wa jakun mo na nke ibo di jimejo pelu ase yin mare isho lage ade wa le olomo fun so la kabiyesi oba aluko karira layo ka pade ni re
12: baba gbe aworo gagege ibi to da bayi la fi ti si ibi to da ni e foro mi si o enu bayi la di opopo fi teyin re se e fenu tun mi se ni e ma ibate mi je o number te ma be tin ba ko lori eto re 08085969799 e ri mu 08085969799 be ni kare oje olohun ore ota abona adugbo ti na ti e ti wa di pampe ku ti owo mo papa e pe number be je ogba yogbo o ku die ni die to ku e ma da ko awon oloselu ti nbe lori ipo adugbo yin gaga gbogba yo mo gbo FMD September
16: okay
12: September la bere yun idan buruku buruku ni baba ti gbe adugbo kan wa gbogbo ti jo loselu to cover adugbo yin patapata ile ma da ko won ti gbogbo aye omo gbo lagbaja na soju wa ni o tamadu asoju wa ni o ijoba bile wa lagbaja ni o ijoba ipinle tamadu ni o ijoba state la do la ni o la kasegbe ni o gbogbo won le ma da ko won e lo fo kan bale ile ni le yin o odo ni nayin e ni le laide le o ipade won jobajo tayo tayo ni o je o o
14: jabo

0: pé òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: o ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

0: láti ìkànnì 32 FM 94.9 aago méjìlá ti lù ẹ̀ka àsán. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n ti rí gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ agbójú ogun ti ìwà ìgbésùnmọ̀mí jùlọ nílẹ̀ Adúláwọ̀. Ẹgbẹ́ òṣèlú APC ló ti fọ̀rọ̀ léde fáwọn tó rọ̀gbà yí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká láti ṣiṣẹ́ polongo ìbò fẹ́gbẹ́ òṣèlú APC tàbí kí wọ́n kọ̀wé fipò sílẹ̀. Nílẹ̀ òkèrè ẹgbẹ́ ẹlẹgbẹ́ àwọn ènìyàn ò ní wọ́n ti kó kúrò ní erékùsù látàrí ìṣẹ̀lẹ̀ iná àjò-òdabọ̀ tó wáyé. Ìròyìn lágbo amúgbòrodùn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tẹ́lẹ̀ rí ló ti sọ wípé Tóyìn Abraham kò lọ́wọ́ nínú bí ìgbéyàwó òun àti Adébáyọ̀ Fẹ́mi bó ṣe forí sánpọn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti gbósùbà kárí fún gẹ́gẹ́ bí ikọ̀ ọmọ ológun akọ́ṣẹ́mọṣẹ́ jùlọ nílẹ̀ Adúláwọ̀ èyí tó gbógun ti ìwà ìgbésùnmọ̀mí níbàámu pẹ̀lú bó ti jẹ́ wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó wà nílẹ̀ Adúláwọ̀ tó wà nígbọ̀nà à ń wò ó fún tọdún 2025 bí wọ́n ti fi àríwòye wọn léde léyìí tó sì ṣe àtọ́nà bí wọ́n ti fi àmì ẹ̀yẹ dá wọn lọ́lá gẹ́gẹ́ bí ọ̀gágun lẹ́ka ètò ààbò nílẹ̀ yìí ìyọ̀n ọ̀gágun lẹ́tánáǹtì Wahid Shaib bó ti jẹ́ kó di mímọ̀ níbàámu pẹ̀lú bó ti jẹ́ pé ètò ayẹyẹ ọ̀hún náà ló wáyé ìyọ̀n olólùléṣẹ́ ọmọ ológun tó wà lólùlulẹ̀ wa Abuja lẹ́yìn tó tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ ọ̀hún lórúkọ iléeṣẹ́ ọmọ ológun èyí tó jẹ́ ti ọ̀wọ́ kọkàndínlógún fún ti ilẹ̀ Adúláwọ̀ níbàámu pẹ̀lú àwọn tó jẹ́ ti ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún bó ti jẹ́ wípé ayẹyẹ náà òun ló wáyé ìyẹn ò ní Banjo nílẹ̀ Gambia láàkókò tó ń tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ ọ̀hún ọ̀gágun Ṣàìbù olóṣàpèjúwe ìjáwé olúborí ọ̀hún eléyìí tó tọ́ka sí gẹ́gẹ́ bí ìgboyà tó ń ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà àyíká rẹ̀ fún àwọn ikọ̀ òṣìṣẹ́ ọmọ ológun pàápàá jùlọ láti lè rí wípé wọ́n gbójú agan ti ìwà ìgbésùnmọ̀mí àti ìwà yìí tó ní ṣe pẹ̀lú dídẹ omi àlàáfíà ìlú láàmú ní ti ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti wá fi àmì ẹ̀yẹ ọ̀hún ló fi sọrí àwọn ikọ̀ ọmọ ológun èyí tó pàdánù ẹ̀mí wọn láàkókò tí wọ́n wà lójú ìjà láti gba agbára lọ́wọ́ ikọ̀ àwọn agbésùnmọ̀mí tó sì tún fi àmì ẹ̀yẹ ọ̀hún tó tún fi sọrí àwọn mọ̀lẹ́bí wọn. Síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹpẹlẹ mọ́ wípé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ò ní káàárẹ̀ nínú akitiyan láti lè rí wípé wọ́n ń tẹ̀síwájú láti gba ìdánilẹ́kọ̀ọ́ tó tó níbàámu àti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò àti ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí kó túbọ̀ dúró rè sí. Ẹgbẹ́ òṣèlú tó ń lo Dáúlà lọ́wọ́ ta bọ̀ sí All Progressive Congress APC ló ti jáwé akí ìwọ́wọ́ fáwọn tí wọ́n yàn sípò lágbo òṣèlú láti ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ńṣe náà ni kí wọ́n gbáradì láti kó gbogbo àwọn èèyàn jọ níbàámu pẹ̀lú àtiṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 tàbí bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n fi orí àpèrè èèyàn sípò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC yún ọ̀jọ̀gbọ́n Nentawe Yowada bó ti jáwé akí ìwọ́wọ́ ọ̀hún lólùlulẹ̀ wa Abuja láàkókò tó ń tẹ́wọ́ gba àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún léyìí tó sì jẹ́ wípé dókítà Mustapha Jibril gẹ́gẹ́ bí alága iyùn lẹ́kùn ti ìjọba àbílẹ̀ Chang'an ti ń bẹ nípínlẹ̀ Niger o na lo ko awon eni oro kan sodi iroyin salaye oro wi pe awon alaga won na ni won se amulo ikorajo papo ohun lati fi to alaga gbogbogbo fun egbe osele APC leti neba mo pelu igbaradi fun egbe oselu APC leyi ti won si n toka si ipe nse na ni awon ti ko awon eyan jo lati ese kuku saaju eto odibo odo 2027 o salaye oro wi pe neba mo pelu igbese na o ni se pelu bo ti ja pe awon alaga ijoba abile ohun awon na ni won sumo awon araalu lese kuku to si salaye oro wi pe na lo se sabadi sababi lati le yan won si ori apere pelu titoka si wi pe eni to ba kuna lati se ojuse re o na ni ko rora yeba kuro lori apere ti won yan si negba to n salaye oro o je ko di mimo wi pe egbe oni kawo gbera lati ma woran lori apere yi to je ti yan sipo oselu ti won fi won si lati le ri wi pe awon ti are Bola Ahmed Tinubu to ko tira o na ni won sise fun ilo siwaju egbe oselu na saju igbaradi eto dibo sipo gomina ti yo waye iyun ni ojo kedogun osu kejo odun 2026 lati yan gomina soroye nepele osun ile ise olopa lo ti bere si ni jawe aki iwowo leyi ti won si ti fi die mule wipe won ti fi ofin de awon eso alabo labele lati lo so wipe awon kopa iyun lasiko ninu ibudo eto dibo gege bi royin bo se toka si gege bi awon eni oro kan lara awon eyi ti royin to toka si o na ni awon iko ti awon amotekun awon iko fijilante tabi ti awon olode adugbo o je ko di mimo wi pe ase ohun o na lo je fifi sita latowo eni to je amugbalegbe pataki eyan fun oga gbo lopa yanyan lorilede wa Nigeria ni ekun kokanla tin be lolulu osogbo o je ko di mimo eyan ni gba ti alukoro fun le ise olopa ni ipele na SP Tunji Ojedele o toka si wi pe nibamu pelu alakale bi ofin orilede Nigeria bo se la o je ko di mimo wi pe awon eso alabo eyi ti ofin eto faaye gba o na ni yo lanfani lati wa ni awon ibudo idibo saaju leyin gba na ati lasiko ti eto idibo na to ba nlo lowo pelu afikun oro wi pe awon iko eso alabo gbogbo eleyi ti ofin to faaye gba lati wa lawon ibudo idibo o na ni won ma fi won so woranse si ibi to ye ki won duro si ton ti awon aso idanimo won be gege na lo jawe aki wowo wi pe enikeni to ba tako ase ohun o na ni yo jo lambapa ni waju idaufin ijoba ipinle oyo lo ti fowo re soya wi pe logan o na ni aika eto idajo ni ipinle oyo o na ni won da duro ti ko si si wi pe enikankan towo bo ilana ofin lati le fidi re mule gege bi iroyin bo tin je jade latenu eni to je commissioner eyan oforo eto dajo ni ipinle oyo abiodun aikomo lauko to nfi ariwoye re lede to nti foro wero papo pelu akoroyin wa niko ni 32 fm 94.9 iyun ogundele olanre waju neba mo pelu bo ti je pe ile ejo giga ti ijoba apapo orilede wa Nigeria eyi to fi nsalaye bi pe nse na ni won da awon ajo to ngbogun ti sisowo olulofo ati wa iso daran mi to tun farape lati da won lowo ko neba mo ati te siwaju lori erongba ati tonowadi neba mo pelu awon eto inawo to je ti ipinle aiko mo salaye oro wi pe idajo awon eleyi to je gbigbe kale lati ile ejo giga ti ijoba apapo le yi o na lo je wipe ko ni nkankan se pelu bo ti je wipe ijoba ipinle oyo boya won towo bo tabi ipinu ohun igbese won to si salaye oro wipe gege bi ofin bo ti la kale o na ni ijoba ipinle oyo bo ti faaye gba pelu afikun oro wipe ijoba ipinle oyo o na ni ko le towo bo bi ofin bo ti la kale to nti ijawe olubori re sugbon ohun ti ijoba to le se o na ni lati tubo gba ile ejo lo nibamu ati bere fun idajo eyi to to ati eyi to ye labe ofin eje agbo siwaju si.
1: ejo to dajo e kese ile ejo ipin yo mi so pe ile ejo ipin yo yo n dajo gbe Oyo State to I know you dajo against wa from the High Court of Oyo State yet to ba je be ni awon kan o ba ti mo so pe se bi ile ejo won na ni ṣugbọn ile ejo ijọba apapo ni Federal High Court adajo to dajo yi ki ti ejo mo Oyo State and alagun bata gbe lo a kan fi okan gbagbo Olorun o je ka le ri idajo to je ojo
0: Commissioner Foreign Aid to Dajo Agba nile yi o shalaye oro wipe ko si igbese kankan eleyi to le mu ki ijoba ipinle Oyo lati lo re ma towo bo igbejo loju leyi to si toka si wipe aimoye awon igbejo mi eleyi na ti won gbe kale to si nbale si eka eyi ti ko te ijoba lorun sugbon ni bamu pelu ati tele ilana ti ofin to gbe kale ninu oro re siwaju se lo ti te pele mo wipe ise ijoba eleyi ti gomina ipinle Oyo Seyi Makinde to le waju dari re o na lo je wipe iwa ika ko yawo to nti ilana gbangba la santa to fi mo fifa aye gba ofin lati sise o na lo je ijoba Seyi Makinde logun be gege na lo to te pele mo wipe

ẹ jálárere o parere o ẹ jálárere o parere ẹ yẹ kẹ yẹ má kẹ má ẹ yẹ àgbàgbọdé mọ kí gbogbo ẹni tí mo rí o mo kẹni tí wọn rí mo ṣe náà mọ ní pẹlẹ mo wárí fún ọba aládé gbogbo àti èèyàn mẹsọ tí ń bẹ lóde ilẹ yìí ẹ jẹ kí òde òní kó yẹ mí o ẹ wá tún fowó ṣùgbà mi bí ìgbà tí ìgbẹ kẹ tó bá mú ìléró bí ìgbà tí àwọn igba aláàmọ tó bá fowó ti ẹ bá ògiri òní o òní ń jẹ o à ń pò ní òní ń jẹ o òní náà lòní ń jẹ ẹni tá a bẹ lọwọ ẹ yóò ṣe ẹkọ ní ṣàìṣẹ takẹṣẹ ló ń ṣe láwùjọ tòwú àbá tí alágẹmọ bá dá lóṣogé ń gbà ètò wà ní balẹ̀ kó tún padà sẹ́nu mọ́ bí wọ́n bá fi ẹsẹ̀ kẹ́gbin lóde gbòǹgbò náà wọ́n fi ń lọ wọ́n fi re lọ mí wọ́n fi re lọ yín wọ́n fi lọ nímẹ̀yẹ nìkọ́ọ̀kan wa.

ẹ̀ka àárọ̀ ẹ kú ìyálẹ̀ tẹ ká lẹ́bikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáyé ni wọ́n gbọ́ ìkànnì 32fm fẹ́ yín ẹ ta wà ní laughter house ní premier hill ní makola ń bàdàn lọ́ fi jẹ́ pé tó bá kọjú sẹ́nì kẹyìn lọ́kọ sẹ́lòmíì àwa wà níbi ọwọ́ ọ̀sán ààyìn àmì wa ń yẹ̀ lẹ́ta àmì wà lọ́wọ́ alẹ́ àmì wà lọ́wọ́ fẹ̀rẹ̀ ààjìn làwọn míì wà báyìí níwò yìíjẹjọ là ń sọ wípé tó bá dọjọ mẹjọ láìmọ wípé ọjọ mẹjọ ń bọ wá dìjẹjọ òní náà yóò wá tún dijọ lọwọ àdìjẹjọ ẹ káàbọ sórí ètò yín ètò wa lówe lówe ni ẹ tàn lílo gidigbó àwọn ọlọgbọn ayé ti wà ń kàlẹ báyìí wọn fẹ máa jó o àwọn ọmọràn ni wọn fẹ máa ṣòǹgbùfọ rẹ báyìí gamugamu la fi lu ewé kókò la fi ṣèbòjú ẹ kò gbọdọ̀ ya bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ má dùn ọba mi ẹ̀dùnmàrè ọ̀dọ́ rẹ o. tó bá jẹ́ pé ìgbà kọ́kọ́ leléyìí tẹ̀yìn ń gbọ́ lówe lówe. mo kí n kóre torí pé yóò kọ́ wa lẹ́kọ̀ọ́ yóò fi òye ayé yóò fi yé wa. èmi ni kúnlé fàníyì ifeanyi láti fi kọ̀ǹpútà dáfá mọ́fì àjẹmí àdẹ́dà jẹ́ kí n ló lọ kí n tó sanra mo wá kí gbogbo ẹ̀yà létí ẹ̀ láǹfààní àti máa gbọ́ mi torí pé wọ́n ní pé ọ̀gá lẹyẹ ọ̀gá làtẹ̀ tó mẹyẹlẹ̀ tí ò jẹ́ ọ lọ tá a bá ti kí ọfà tá a kí ọrún ká tún wá kí ojú tó sin ọfà dé ara ẹran náà torí wípé tí ò bá sí òǹgbọ́ òwí ò já mọ́ nkankan bí òwí bá tún wá ń wí gan bí àwọn ògbọ́ ọba fetí rẹ gbọ́ wọn wà ní wúwìkúwì àdúpẹ́ tẹ̀ ń fetí rẹ gbọ́ wa o tẹ̀ tún wá ń fi ẹnu olóyin tẹ̀ fi ń dá sọ̀rọ̀ wa gbajúmọ̀ yín ò ní wọ mi ẹ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. ẹ mọ nǹkan tá à ń wá ni èyí tí a jọ sọ lórí ìtàkùn ayélujára lónìí. ẹ̀yin ní kí ni àbí mò ń bọ̀.

0: Radio mi. 32 FM ti wa oke. Aṣẹ́jú ni ká gbé radio mi.
1: Kòkòkò báyìí ńlá ràn fa àdìtí ajá tí ó sọnù ní kí gbọ́ fèrè ọlọ́dẹ àdí afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rí pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírun wọn fara mọ ẹni tí pàtẹ sójú títì irú wọn nípa gidina àyíká tó dùn ún wò bojúrí ohun nílò àti bíbọ̀ giri ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì Tìmá, èmi ọ̀làárọ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
2: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe, síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, Real Phones, iṣẹ́ tó yẹwà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri, tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ nú ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
3: Kò ní ṣú mi kò ní rẹ̀.
4: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 3 2

0: be part of a radio that makes all the sense. Ibadan's one and only humor-themed radio. 94.9 32 FM.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé. Àkàràwọ̀ǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan ká

0: ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó dágbére fún ikọ̀ pẹ̀lú Shooting Stars ní Olúyọ̀lé bíbá ẹ̀ ó là ń pẹ̀ kẹ́lù kó tó di pé ọ̀rọ̀ di pé à ń lọ ọjọ́ ọjà bábọ́gbọ́n ẹ tẹ̀síwájú.
1: So lórí ọ̀rọ̀ tí àwọn bá bọ̀ ni wípé èmi rò wípé Goody òní fún Good Deal
0: ok
1: òní fún àgbà láti lè yẹ bí wọn kúrò níbẹ̀ yẹn and then àdẹ̀tí result pé tẹ bá ń wò pé kí ló dé tàbí máa ń kórú wá ògiri wa ni mo ti ṣàlàyé yẹn ipa ifo kó jẹyàn mẹrin ló ń bẹ ní national ló ń bẹ ní orílẹ̀-èdè yẹn sì tó jẹ́ orílẹ̀-èdè ni tán bá ti kọ́kọ́ pè ẹ́ yẹn wọ́n ti dá ọmọ nìyẹn kò sí nǹkan kan tí gbogbo adáàbò yìí náà tàbí wọ́n sọ pé bóyá ẹ ọwọ́ pé wọ́n ti kọ́kọ́ dá ọmọ tí gọ́ọ̀mẹ̀ntì kan ọ̀nà ẹ state àmọ́ ọ̀nà ẹ ní federal level ò ti kọ́kọ́ máa ṣẹ́jú gba àwọn yòókù lọ́la pé èèyàn mọ pọn o àgbà mọ pọn dáadáa
0: ẹ mọ pọn yẹn kọ lèmi sọ bí kò ṣe pé kí ni faith Shooting Stars báyìí
1: kò sí nǹkan kan tó wà nù faith mi rò pé bóyá bó ṣe lọ yẹn nísìnyí ó ń bẹ lọwọ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Shooting Stars àwọn tó bá súnmọ́ wọn kájẹ́ ká mọ bọ́jẹ̀tì wọ ta ni ẹ fẹ́ fi replace tipẹ́tipẹ́ nìyẹn ti máa ń lọ́nu kọ̀ọ̀kan láti padà wá ṣe bíbi tí àgbà ti ń play yẹn orí ló pé ti play ń bẹ́ẹ̀ ti ta o
0: tọpẹrẹ ilé pé
1: ẹyọ o play bẹẹ dáadáa tó náà dẹ kúrò nbẹ ìgbà àwọn ilúmínà tún ti play àwọn ilúmínà tún ti play àwọn ògbórí play lẹyìn ẹ tó ti kúrò nbẹ so àwọn ilé náà tún ti wá nìyẹn wọn tún ti bá tiwọn.
0: òye ló pé máa ń gbọ́ wa dáadáa o wọ́n máa ń gbọ́ wa o.
1: òye ló pé jẹ́ pé ṣe bí àwọn senior wa nínú adélagun ní cardinals ni ṣùgbọ́n nǹkan tí mo kàn rí ní ìhà bíbẹ̀ yẹn ni pé ǹjẹ́ òjò tó sú tó dà ìyẹn gangan ni nǹkan tẹ̀mí ṣẹ́rí kò sí tó burú nu kí agbábọ́ọ̀lù lọ ó dáa tàbí kò dáa yóò lọ náà ni àlédè mọ́lẹ̀ ǹjẹ́ èso tó so sáárì ká ṣé tá a bá jẹ́ ń bẹ̀ àlérí mi fi gbìn padà ìyẹn gangan ni kókó torí ká mọ̀ ti ọ̀bẹ bọ gbogbo sáàdì yẹn àdé àlẹ́ àmì náà tá à ń gbọ́ wípé bóyá yóò lọ ó mi ò ní ìṣù kankan pẹ̀lú ibi tẹ́nibọ́dì lọ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìbáyìí tí ẹ bá ti gbé nǹkan mi bẹ́ẹ̀ àgbà ti tọ́ kọlọ̀pù wò lẹ́ẹ̀kan tó bá múra sí ọjẹ́
0: ẹlẹ́kejì ni ẹ wọ́n ti pè sọ́nà 20
1: ìrìngbà irọ́ nǹkan tí mò ń sọ ni ẹ mọ́sà ti pẹ́ ti pè wọ́n sí national level ní super eagles báyìí kádàrà lè kò tó bá tún fẹ́ ṣe nǹkan míì kán tún wò bọ́ ẹ̀kẹ́ yìí o níbi táwọn àyẹ̀nà wọ́n ti ní crowd díẹ̀ náà nìyẹn ibi táwọn àyè wọ́n sì máa play day in day out níbi bẹ́ẹ̀ àlè fi kán lọ sí kazakhstan níbi tẹ́ ti lọ́ọ́ gbá máàtì méjì
0: ya gbogbo nígbàtí ticket continent dé ọ̀tá gan bá Shooting Stars yọ pé no come watch me mo dẹ̀ ti gbọ́ on occasions látẹnu chairman honourable dada wípé governor make arrangement láti rí bus hun yẹn ni túmọ̀ àbúyí ọ̀rọ̀ ẹ̀pọ́n ni mi pé gómìnà fẹ́ rí bọ́ọ̀sì yẹn mo tó gbogbo hun krista mo tán rẹ ṣe bí ajọ rìn ní ìrọ̀lẹ́ àná ẹbẹ́ nìkan lẹ pàdé ní junction ìròyìn wọn ló tún fún yín lórí update
2: ìròyìn owó tún nìyẹn báyìí
0: kátà síwájú gbogbo tí mo ṣe o now where I'm going is ẹjẹ́ ká sọ káyan ìrètí wa ni pé pẹ̀lú tí à ń retí lọ́wọ́ gómìnà láti fi kún ní tí Shooting Stars ti pa pẹ̀lú accountability àwọn tó wà ń bẹ̀ báyìí a ti rò pé intara mo ti lè òní pọ̀ wo eyín méjì tó yọ nínú Shooting Stars yìí èló la pa lórí àwọn pléyà ìtaàfẹ́ra àwọn kan tó máa dáa tó wọn going to continent.
2: Nǹkan tó wà níbi kíní pé ẹ má jẹ́ ká gbàgbé nígbà tí àgbà máa padà wá sínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ẹgbà náà wà sínú ikọ̀ Shooting Stars àdéhùn ọlọ́dún kan òní ó tán náà tọwọ́ rẹ̀ bọ̀ ọlọ́dún kan yẹn náà wà lélẹ̀ ó túmọ̀ sí pé tí agbábọ́ọ̀lù tó bá fi lè lo ọdún kan a jẹ́ pé kíni ẹ̀ tó yín tán bá tún fi lè fẹ́ sí àdéhùn rẹ̀ lójú sí yóò máa lọ nìyẹn ìyẹn tó fi jẹ́ pé kíni nǹkan kó padà wọnú àsùnwọ̀n ikọ̀ Shooting Stars nìyẹn ẹ dẹ̀ káwọ̀ kìí ṣe pé bóyá ikọ̀ Shooting Stars wọ́n máa tó pé pléyà yìí rèé ó ti kọ́kọ́ gbá ó ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ Shooting Stars kó tó di pé ó tún pò ó kéra jàǹgbà náà lọ́n tí ikọ̀ ò tún padà mú yẹ̀ẹ̀sì kó tó di pé wọ́n tún wá ní òkè ẹni tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni ju tá a ti mọ̀ tipẹ́tipẹ́ ó sì tún bẹ́tà ju áńgẹ́lì tó ẹ̀ṣẹ̀ dé báyìí tó itú tó máa pa lọ a dẹ̀ ti mọ nǹkan tí àgbà amọ tó tó amọ tó wọ̀n nígbà tó wọ̀n àti má lọ́mọ jọ àbí amọ itú tí wọ́n dá nínú tí wọ́n pẹ́ tó bá fẹ́ wá báyìí òun gbọ́mọ̀ pé tó wà láàrin gbùngbùn yẹn kò sí nǹkan ò lè gbà mọ́ wọn lọ́wọ́ bó ṣe wá wà wípé nígbà tó yà gbábọ́ bọọlu yi wa lọ even ko ko to di pe mo pada bi pe o confirm e ati ta won kan si ni pe a gbogba to lo Tanzania to lo gbogbo ere o fe ni medical awon ti o de fe jo bo si na ni sugbon bayi ati gbo pe orilede Nigeria ni agba wa awon ti won wa gbe bayi oni ka wa wo pe iko shooting stars lo to agba bọọlu kan dodo oni won ti kede bayi sugbon pelu gbogbo ti agba bọọlu kan ti won si kede na re odun kan pelu pe option to extend mo fọ ọpọ ọdún kan ilele pe ta gba bọọlu ọna re to na ba tu wa tu tan na se bi ru nkan ta so pa agba yi na ko lati mo ara mo so nbe to pe lo to agba le lati mo kan ta gba le se ṣugbọn awọn to wa gbe ti won gbe ni sai mo tun gba pe won gbe olakunle alaka lati nuko kano pillars o ti lawon mi na bi awọn meta to pe
0: yes
2: be ni o lawon awọn eyan won gba awọn kan na lati bayesa united won gbe kan na laye lati nuko kwara united ṣugbọn bo ṣe wa wa be pe iko shooting star on official gbogbo ti mo so igbọn won ti kede e mo ba se won so pe awọn ta na fe gan awọn wo ni won gbe lo to gba awọn bọọlu ti mo fẹ ipin won gbe ohun na lo je pe kini e agbaarin gbogbo ni won ṣugbọn awon people yi se won le se to agba se won le se to won o se wa wa pe in to tun wa lo lowo eyin wa lo to o de won ni kankan wonu asun ṣugbọn e ma je ti e ma e wo pe mo ma so ti agba bọọlu ba denu iko shooting stars to de se de
0: ni kankan wonu asun yen je ki ba wole tori olohun tori lori social media platform shooting stars kan igba ti mo gbọ pe alami nlo and something came in I said ele da pepe accountability ti wa enikan to ma wa daada o wa ni crystal you are a presenter ma so pe transparency wa no o wa lori page social stars ma so pe transparency wa no ele kilo ti won kede the exact amount to bade in ten year course o repost mi niyan to mo de dake so ngata clever gbe ngata wa ri awon to tun so fun aye pe owo wole ni isin fun won lati gbe igbese ma kede e they know more than we do awon number nbe won mo to nlo emi o fe so pe en sise nbi kan pe o wa ni ko pe gift meji o fa buro yawo en kan sise baje ni se ile ti ni ki roki fi temi le ni so I won't blame them for that as long as tomato fun wa ni result but fun en to bere wi pe ki ma so pe transparency wa nbe won le ma gba lowo bayin sin se atu a deserve to be yen lo lati owo management shooting stars wi pe looto lowo wole o se ka ma gbo ye owo ni ko tu to de su awon na mo to de to fi so pe to ka dowo bo
2: awon na mo to de tan bi ni ka to bo dowo bo looto to pe mo si mo riroyin kan na gba kan to ye pe won ni awon to wa ni sakoso ministry of sport pe won ti lawo kan kale pe ko shooting stars lati owo yen boyo wa official ti gbo gbo owo yen ta won yen se gbo bayi pe o ye ki awon mi ni government o ye ko tun le se ju bayi lo awon mi ni ele tan ti se igan na re atudupe lowo gomina wa ṣugbọn bo se wa wa pe won o disclose e mo je ka gba pe agba bọọlu re ale ami labe abe ogun bote nigba na ni won sign agba bọọlu ki se pe ko ki se awon new management ti lo sign agba ṣugbọn won na wa se trial won de pe yes omo na o mu yes fun bo se wa wa pe won o ni kankan lo to eyin o le hantan nkan to ba ti e ti jo mo ede ye ka wo gan lorilede wa Nigeria iko me lo ye pe tan ba fe ta gba bọọlu won ma so ye fit won ti ko mi ti fe ri ru kan na iko ti mo si le so pe mo si mo si to disclose fit oni bi ru kore monsters
0: mo akwa united se ri
2: of recent wa iko shooting stars ye nkan ta ti twa rinu ko shooting stars le pe o tun fun a ololufe gan po ke won si tun na tan e ja gba tan da gba bọọlu ko si ni ko si ni training se gbo iru kan ba se ri rinu ko shooting stars lata yin ko te wa daye gan te ti wa ti pe
0: emi o ti wa ti pe e se o se de ni a lo so joja pada ju pe ka to lo so joja yen raf
3: atokun
0: any government ti o ba ti wa transparent or any management team ti o ba ti wa accountable fun awon ti o ba n tele ti ilu ba develop any story either positive or negative o ni se owo ta n so fun awon data boys o pay ka so fun awon to capable lati protect interest iru association abijoba ta ba nse lowo to bi adepoju soro kan a pada sori e 32 fm 94.9 kade ni report sonu a pada bo
4: ase junika gbe radio mi 32 fm ti wa oke

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́.
3: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni o.

0: 0070 55 00949 0807 000 949 +2349062 000 949. Pẹ̀lú ọ̀gọ́ náà mo sọ fún yín pé pẹ̀lú àbọ̀ láti Commonwealth tá a ti parí Saturday lágbára ọlọ́run á ní àwọn àlejò nínú studio wa mi báyìí. Á ní àwọn àlejò. Èmi tún sọ fún yín pé ẹni tá a bá ti pé lára àwọn tájọ ṣàdéhùn pé wọ́n ń bọ̀ tọ́n bá ti wá mọ́. So a jẹ pe bakan na lomo sori kakiri nu but at least I'm a ni awon alejo mama drop graphics lati alei abola mama drop graphics I'm a ni awon alejo kale mo bi aborile de ide hello to thank you e ma jo pe nbe
1: me and you
0: ege baba ko re sir
1: bon baba
0: dada sir
1: e ku azu ko akuse
0: e se sir
1: oje se ri lori pe won sign 3-4 year contract league management company ilo ni iṣẹ́ ńlá láti ṣe gẹ́gẹ́ láti le mandate.
0: Yes
1: sir. Òbí bẹ́ẹ̀ dáhùn ẹgbẹ́ ìṣọ́ náà a lè mọ bí àwọn ọmọ yẹn.
0: Àbí.
1: Gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń bí wọ́n bá bẹ́ẹ̀ rán búùtù sí gbogbo ẹ̀rí. Náà bí ó dẹ̀ máa wà kó ti wà sókè. So a lè so 2-3 years yẹn tí gbogbo ọ̀pọ̀ náà fi kí òbí máa jẹ́ lásán. Nígbà ni mẹ́rin wúrọ̀ jẹ́ gidi lórí kíní wẹ́ẹ̀fì kí ọmọ kàwé díẹ̀ máa ma gbọ́dọ̀ síwájú ẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: so ojú ọmọ kó bá wọn súnmọ́ pé àyínná gbọ́dọ̀ wà a little bit and letters to volunteer lórí bọ́ọ̀lù àwọn obìnrin ẹ̀rí bọ́ọ̀lù tó tó ń pa ń jẹ́ wọ́n tó di àwọn adarí wọ́n rògbé ẹnìkan lálẹ́ kúlẹ̀ láfíríkà wọ́n lálẹ́ kúlẹ̀ tí wọ́n ti lójú táwọn ti máa jẹ lọ
0: nínú
1: màláwì lásán mọ́ ọ
0: Ami.

0: ẹja ti bi eremere ẹja ti bi ayo mayo ka ti di mogi ko le ba ro ni ẹja se ni ma tose to loyo ẹji ka se bo se ye ka se ko le ba re bo se ri ninu njori a se bo se ye ka se so wa ri bo se ye ka ri abi so ri bo se ye ko ri aba wa la fetele ta n pala pala pa awon olore ilu won la won se daada won soro to to sugboro won wa dabi afenu pagala ni ti ko meran wa le olore ilu eta ti pe iro ti pe oju pe si gbagede lale toni e ka bo sore to yin eto olore ilu ko si bi meji to gba tare bi ile re ikanni 32 fm ni 94.9 feyin eta kale kasi laughter house premier hill makola mbadan a se papa tori pe ibi ta fe ya o se se ko po ilekun fofo ni
1: omo jaye
0: won ni a se tutu karo tulu jajanjan lara ko wa ngbona iwon niyan gboyan mo lai soka igi mu yale lari ta npe ni nkan a mo ti yawo ojo na firu ti e bo agaran ku amonde role o nanjori ani wa joba re oda ikamoki siku ta tun mekun joye kini kuta tun mu kokoro le won pariwo pe wa joba re oda ki la fe se odo la don la si sike se para awon mo nanjori a lo wa ai chi paronto e ka le o ago ti e wa gba yin mo bayi e san san la si lojojumo ni
2: a ki gbogbo omo nigeria a ku igbaladun asiko yi a ku boju ojo se ri en ba wo nigeria lojumo omo loni e a ri pe san ni mi complain bi 30 jomo a dupe fun ye ni eku mi ke bi eku eye mi fo bi eye
0: beyin
2: ajeyu ati ajeseku
0: ta tun jonde and down jenu
2: atu boniyan ba de igba ikole iyan niyan wa kaje ku joko o ba fe wa ba gbogbo re je o ba di weekend o ba bo si agbo ari abi bi an tin fi green bottle tele iwo gan wa tu wo pe se ilu ari ya ni na jori ani olorun lo se abe olorun lo se abe olorun lo so alele mi ele mi yi
0: komo ya
2: ẹgbẹ́ mi yìí iná jórí àríwá ti rọ́ọ̀nì àrí fàkíà fàkíà
0: tí a lò lọ
2: iná jórí àlọ́ ti ní níṣẹ́ lọ́wọ́ wà jẹun ẹ̀mẹ́ta ibi atúláàánú ara dé níná jórí à ó bá gbalẹ̀ ó bá rówó ilé san wà lọ sílé láńlọ́ọ̀dù wà lọ yílẹ̀ àyíkọ́ àgbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ara òfẹ́ afẹ́ níná jórí àrí ni ikú lé o ikú amójúbá mi ikú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kí ló lè dá a sí òun la mi bá ká ìnájú orí ọdẹ mi lọ wájú lágbára ọlọ́run ilédùmọ̀ rèé ni rẹ́yìn mọ́ bí n ṣe mi rí náà ni ṣe a máa rí
0: bó ṣe lọ iná ni ṣe máa lọ
2: bẹ́ẹ̀ ni ó bá tún yá tún ju yé lọ a dẹ̀ tún sustain àánú ọlọ́run la rí gbà ẹ máa dúpẹ́ pé ọlọ́run dá yín sí ìnájú orí a
0: kí wulẹ̀ fẹ̀ tó lẹ̀ fún yín ẹ tí ń lò jà ókó yín lọ
2: ìyan ní jápa gan àti mi
0: wá CSU ẹ̀ka lẹ́sà.
3: Kí gbogbo ẹ̀yin.
0: Kíní yìí.
3: Kíní tẹ wà ní Nàìjíríà ẹ̀yin tẹ pẹ̀lú ayé èèyàn tẹ pẹ̀lú ayé nìkan abẹ̀mí gbogbo yín la kí. Ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ wa tàbí ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ wa.
0: Àbẹ̀yìn tó ló ń fọ́ọ̀sì lẹ́yìn tẹ́ ló ń fọ́ọ̀sì ilé wa lórí.
3: Ọlọ́mọ máa fọ́ọ̀sì wa lẹ́yìn lórí ni tẹ́ gbà wá gbọ́. Ọ̀rọ̀ lẹ́rí tá gbogbo bí ìjẹjọ àti ìdánlọ gbogbo èèyàn ní ké àwọn ìyá jìfú àti kẹwọ ṣálọ o mo sọ mo ní kò lè dá ọláìjìfú bá lọ ìdá ń pè ní ọba àtòlórí ìlú nù kì í ṣe wà lẹ́ẹ̀mọ wọlé lọ rè bá tẹ́sọ di olékejì tẹ́ẹ̀mọ pé jẹ́rìí rọ. ẹ gẹ́gẹ́ mi sí gẹ́gẹ́ bí àìjìfú ṣe sọ ojú yín ò rí nǹkan kan tó nàìjíríà nǹkan kan sì ń bọ́ dùgbẹ̀dùgbẹ̀ náà gbé bọ̀ tó bá jalulẹ̀ yóò kàn ta lórí yóò kàn tẹ̀lẹ̀ yóò kàn ẹyin gẹ́sọ pé ẹ bá ti mọ̀ kẹ́ ẹ ti wá ń lo ìtìpẹ́ ẹ wá farabalẹ̀ ni o ariwo tẹ́ ń pa ó ń dà wà lọ́wọ́ ọrú ẹ fọkàn ara yín balẹ̀.
0: ẹ ṣeun olórí ọ̀dọ́ ẹ kalẹ́ o.
4: ẹ kalẹ́ oníròyìn wo kí yín IGF àti CSU ẹ kú bẹ́ẹ̀ ṣe ń ṣe wá ọlọ́run á dẹ̀ dá láàrin wa bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni kẹ́ ẹ máa ṣe lọ o ọlọ́run á dá ṣe gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìlágbọ́ ọlọ́run náà jèrè ẹ ẹ sàmí ti wo je pa CSS ami
2: woli ni o
4: eyin na jere e
2: woli ni o
4: ah la gboro olohun
2: woli ni o
1: se ri oniroyin yan ni fe fawo ago inaju ori aseyin re olohun de ni gba fun
0: sago nigeria ni ba tele
2: o ba de seju epe ni omo naju ori a fi le musuba din kuro lori eto epe na fi ali logbeyin lugbo ba fe ma niyan lara ina joria
0: esun esun mukiyin mukiyin o e ka bo sore to yin eto wa olore ilu emi ni kunle faniyi ifanla akoroyin yin na ni ti e ti fi gbogbo ibere sowo si pe ko ma ba yin bi awon to je olore ruwa ni olokan ati ejeje mo gbogbo en te ti wa lori takan ilu jara e ma lo suri takan ilu jara Facebook Eshi Awari 32FM 949 fẹ̀yìn ẹ̀ tó báyìí pé YouTube ni àbí Instagram 32FM 949 fẹ̀yìn ẹ̀ ọ̀nà gbogbo ló wọlé kan tó bá ti tó àkókò àkà àwọn àtẹ̀ránṣẹ́ tí ẹ bá fi síbẹ̀ bákan náà nọ́mbà tí ẹ pè sí àfilédè sọba tẹ̀kìtì ẹ̀ tí wọ́n ń bẹ̀ wọ́n yín mú sí ni wọ́n ní pé ẹ̀yìn ọ̀jẹ̀lú náà lórí onírọ̀lẹ́ ẹjọ́
2: yẹn. Jésù mọ̀ ní nǹkan mi wọ̀ náà ó fi adara pọ̀ mọ́ a ní bó ṣe wà ní
0: ọyà
2: ẹ
0: ẹ jẹ bẹrẹ báyìí lórí tó ní ń ṣe pẹlú ọrọ ayédèrú iléeṣẹ ọba èyí tí wọn gbé kalẹ elégbèmọ asòfin nàìjíríà wọn ti ránṣẹ pé àwọn tí ọrọ kan wọn wá pẹ tó jẹ olórí òṣìṣẹ ọba nàìjíríà pé bó lọrọ ṣe jẹ ọ náà sì gbà ẹ wo ọlọrin nù lẹ rí ká o ọnà gbà pé àṣìṣe wáyé lórí ìgbésẹ̀ àyẹ̀wò àti ìfìdímúlẹ̀ iléeṣẹ́ ọba ọ̀hún pé ó dàgbà tó yẹ pé ìgbésẹ̀ àyẹ̀wò rẹ̀ ń ṣe fíàgan wọn fẹ́ yẹ̀wò tó kí wọ́n tó ṣe ìdásílẹ̀ rẹ̀ tí wọ́n sọ nìyẹn pé láti fẹ́t nǹkan kan pé ó dàgbà àwọn tí wọ́n fi ṣẹ́ náà ni wọn ò ṣe dáadáa bẹ́ẹ̀ ẹ jẹ́ wá bí wá léèrè eléyìí nìkan láti rí o ọ̀pọ̀lọpọ̀ míì náà wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ yìí CSO kí lóòrò bóyá kẹ́ ẹ ṣe fún ẹni tẹ́ ẹ gbéṣẹ́ fún ṣé ata ní kí wọ́n lọ tà ń bẹ̀ ni àbí rẹ ní kí wọ́n lọ tà ń bẹ̀ ṣé bí n tó yẹ kí wọ́n mójútó náà lélẹ̀ yìí tẹ́bi pé àìṣe wá wáyé tí wọ́n fi ń yọ̀ǹda owó pé owó tẹ yà sọ́tọ̀ lélẹ̀ fún ẹ̀ka iléeṣẹ́ ọba kan lẹ́yìn tó iṣẹ́ wọn ni ìwé wọn sì gba wájú òde wọn kọjá wọn náà wá gbà pé ìgbésẹ̀ àyẹ̀wò ni òkun tó.
3: Ẹ ṣe rí ìbátẹ́lẹ́jọ́ ti mẹjọ́ ẹ̀ láàrin kò lè pẹ́ lórí ìkọlẹ̀.
0: Ó ti jẹlọ náà nìyẹn.
3: Kò sí ẹni tó gbọ́dán kò sẹ́ni tí a sì ṣe òwe ga jùlọ. So ìdábàdé ń pè ní democracy agbọ́dọ̀ pin káàkiri ni. Nígbà tá a lọ rí ìyẹ̀wò a rí pé irú ẹni kò ṣàṣìṣe bẹ́ẹ̀ rí. Kẹ̀dẹ́ ṣàṣìṣe tó gbẹ̀mí èèyàn. Tí dókítà bá ṣàṣìṣe ibi tó ti fẹ́ fún iye ọbẹ̀ gbẹ̀gbẹ̀ èèyàn àbúbẹ̀ ṣe àtúnṣe tó bá ṣèṣì já ọkùnrin mí èèyàn a lè pa dókítà sí.
0: Yes!
3: So tó lóṣèlú náà bá ṣe àṣìṣe bóyá àrí owó kan mọ́ lákàtà rẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ a lè tí hàn lé mọ̀ tó ṣẹlẹ̀ ní pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ àdèmà ṣàtúnṣe lórí ẹ̀.
0: ṣé mọ̀ pé irú ìgbésẹ̀ tí ẹnì gbé tẹ́lifíṣàn kan ó ṣe àfihàn bẹ́ẹ̀ gangan ṣe jẹ́ ẹ̀yin tẹ́wàá nígbẹ̀nu àṣẹ.
3: No, ohun tí òye yín lélẹ́yìí ni wípé a nílò láti lè fa gbogbo èèyàn mọ́ra ó pé òun ò ní ṣe bẹ́ẹ̀ síwájú kẹ́yìn kan tó sọ̀ ló ti gbà pé òun ṣàṣìṣe ó yá kí wá làwa kú kí lè ṣàfẹ́ dọ ọlọ́run ni. A lè dọ ọlọ́run. Ìdápẹ́ democracy ni yọ́dà láàrin èmi àti àtàwọn kinní ti ń gbọ́ wa lè ṣé ká lọ pa á ni.
0: Èmi ò ní ẹ̀pá o. Olórí ọ̀dọ́ ṣé gbọ́n nǹkan tí CSU sọ.
2: Ìsun olórí ọ̀dọ́.
4: Ṣé ó dìgbà tí wọ́n bá ṣe àṣìṣe tó bá mẹ́mìí èèyàn lọ? Ìgbà téèyàn kan ṣe nǹkan tẹ́ ẹ láṣìṣe ló ṣe. Ìgbà tẹ́ ẹ láṣìṣe ló ṣe ní ìsìn. Ṣé àǹfààní ó dání náà ní ìsìn kẹ́ ẹ filẹ̀ kó wa máa lọ? Ẹ ti fẹ́ lómi láǹfààní lọ́jọ́ mi láti wà burúkú kó tún dé kó wá bẹ̀bẹ̀ kó ní àyẹ má bínú àṣìṣe náà tún ni.
0: Àti pé tẹ́mi mélòó náà ni àwọn iléeṣẹ́ mi báyìí tó yẹ pé irú àṣìṣe bẹ́ẹ̀ ti wáyé tá a ti mọ̀.
4: Òun náà là ń sọ ìtàṣìṣe ìbá wa ń lọ bẹ́ẹ̀ tó wá ń lọ bẹ́ẹ̀ tó wá ń lọ bẹ́ẹ̀ báwo ni ìlú ṣe fẹ́ dáa? Mélòó mélòó ẹ lò sùkù àìsí ìfure.
2: Ok olórí ọ̀dọ́ ó yá ṣèdájọ́ ká yìnbọn padà nù. Ó yá ṣèdájọ́ kí ọmọ náà jó orí agbọ́ ká yìnbọn padà nù.
4: Ṣé kẹ́ ẹ yìnbọn pa nìkan ni kí ló dé tó sì wà lórí oyè yẹn? Ẹ ń fàyè lẹ̀ kẹ́lòmíì lè ṣàṣìṣe lọ́jọ́ mi àbí kẹ́lòmíì hùwà burúkú lọ́jọ́ mi kó tún parọ́ mọ́ pé àṣìṣe ni. Eléyìí gan kò sí ìdánilójú wípé àṣìṣe ni toró ń jọ bí ẹni wípé abẹ́ẹ̀mọ̀ bóyá ẹ ti jọ mọ̀ láàrin ara yín bóyá ẹ̀yin náà ń gbà nú ẹ sí CSO. Àìsí ìfẹ̀yìn náà kọ́.
3: Tẹ bá rí ibi tí wọ́n bá ti gbé fọ́nrán wa jáde ẹ lè rí kán kó kankan sí wa lọ́wọ́. Bíkan ni owó kàtà gbà léléyìí o ọ̀nà yá fọ́tò
4: àwọn ìyá wọn. Àjẹ tó ń pọ ọmọ jẹ ẹ̀ ń bẹ́jẹ̀ lẹ́nu ẹ̀.
3: Àmì o kò báwo ni alápàdá ti fẹ́ pọ dídí màálù tẹ́ jẹ́ nìyí lọ́wọ́ bọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ wá bí àtọ́ba tẹ́lẹ̀ ni wá. I may owe that none of my dancing campaign. Tabak by your dumejo, then woke up, old daddy. Tabak by your dumejo, could to you do a low, I got a good you.
4: Yet, so for what perini, yeah. I will let it off your eyes be conquer. Àwọn ẹlẹ́tẹ̀ rà lórúkọ ọmọ lórúkọ àwọn àbúrò yín.
3: Pẹ̀lú ọjọ́ orí àjìb tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́ mọ̀ yín kọ́ ní tòní. Ṣé ẹ̀tọ́ rí òrà mọ́tò kò rálé?
4: Kò sẹ́ni tó lẹ́tọ̀ ẹ̀ òrà mọ́tò kò rálé. Tó bá jówó ti tiẹ̀. Owó òlù tó fi ń ra mọ́tò tó fi ń ra lé ń kọ́.
3: Irú owó wo lówó?
4: Àwọn ọmọ Aishif ibo náà wà.
3: Owó òlù irú kọ́lọ̀ wo lówó òlù?
4: Kí n ti kọ́lọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lẹ̀? Kí n ti kọ́lọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lẹ̀?
3: Ṣé àníṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀? Ṣé gbogbo ìdáhùn tó bá tẹ́kì máa ń tọ́ dé ẹ̀ o? Ìkó ìjọba òye tó bá tẹ́kì ìwà máa sojú ayé lẹ́yìn yóò máa bẹ̀bẹ̀ fúnpò. Yóò máa sojú ayé ẹ̀jẹ̀ kan pa wọ́n ni o, ẹ̀jẹ̀ kan bẹ́ wọn lórí ni o. Ìsìmọ̀ bí ti máa dí rẹ̀ bẹ́lẹ̀ yìí, ó ní mo ń sọ lójú ẹ̀yẹ. Ṣé rí ntẹ̀yìn ọmọ ni pé Nàìjíríà kì í ṣe alábàjábà, kì í ṣèlú gegere. Tẹ́kẹ̀lé máa wò pé bóyá bẹ́ẹ̀ ṣe ń darí ilé ẹlẹ́mọ̀ darí rẹ̀. Ọpọlọ tactics ni. Ṣé rí bí tá a bá ṣe dé tá a ṣe lọ yìí, bàbá wọlé ẹlẹ́mí padà á wà gbé láti bẹ̀. Gbogbo ọ̀rọ̀ mi tẹ̀ ń sọ pé ìlú lè mọ jiyàn pé láti ọwọ́ àná sóni ta ni ẹdun
2: jí méjì. Ó yá olórí ọ̀dọ̀ dáhùn. Láti àná sí
3: òmìnira. Látàrí àná sóni.
4: Lọ́jọ́ àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ńkọ́.
3: Ìyá ti lọ àti yanjú ẹ̀ wò jẹ́nì kankan gbé mọ́.
4: Náà jẹ́nì kankan gbé mọ́ níbo bẹ́ẹ̀ ṣe máa sọ náà rètí mi àtún fi ṣẹlẹ̀.
2: Lórí ibi àmì bá iná jó orí a lọ níbi àmì gbéná jó orí a lọ lùgbòbáyá ó bá fi 1,000,000 naira síwájú ìta ẹ̀.
3: Ó sì ń jẹun àfi tàtẹ́gùn
4: máa fẹ́ ra. Ẹ̀ ń tẹ́ ẹ máa kó balẹ̀ wá.
0: Ẹ
3: ṣeun ẹ fẹ́ sọ̀rọ̀. Ìkíṣẹ́ gbogbo tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ó ti lọ nìyẹn.
0: Ẹ ṣeun. Ẹyọ ìròyìn kan wà ń bí báyìí níbi tí IChief tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ní pé ẹ̀wọ̀ ṣẹ̀rí wọ́n sọ fún àwọn gómìnà wípé ẹ̀yin gómìnà ẹ dẹ́kun ẹ̀ ń ṣe flyover ẹ dẹ́kun ẹ̀ ń ṣe afárá olókè nǹkan kan. Wọ́n ní wípé nǹkan tó ṣe pàtàkì ni pé kẹ́ ẹ gbájúmọ́ àwọn nǹkan mèremère tó ṣe pé yóò mú kí ìgbáyé gbádùn kọrọ àwọn aráàlú lọ́rùn pé ẹ wá ń ṣe flyover nǹkankan kẹ́ẹ́ sára rẹ̀ àmọ́ ni kò má rẹran ẹ gbójúlé àwọn nǹkan tó ṣe tó lóòrìn tó kú yóò mú ayédẹrùn fún àwọn aráàlú. Ẹ jẹ́ ká wò ó ṣé IChief sọ̀rọ̀ yìí náà ti dàbí ẹ ṣèyídà ọmọ wọn àle tó kira rẹ̀ mẹ́bọ ilé ń jó ṣẹ́yìn náà mọ̀ lakọ́tà ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìkànsí tẹ̀ ń gbé jáde àwọn

0: àwọn ti sùn jọ bá àwọn èèyàn tún kọ̀ wípé àwọn ò ní fi àwọn èèyàn lẹ̀ pé wọ́n kọ̀ sáwọn lọ́wọ́ déèkú wọn ti ní pé àwọn míì gan wọn tún dúnkò kò pé àwọn obìnrin tó wà nú àwọn míì táwọn jíko pé àwọn ò fẹ́ wọn àwọn èyí tó kù àwọn ò ṣe wọn léṣe ẹ dẹ̀ ní pé ẹ ní san owó kankan fún àwọn agbésùnmọ̀ míì kò sẹ́ni tí ó fọwọ́ sí pé kí wọ́n máa san fún àwọn agbésùnmọ̀ míì torí pé owó kínni bí wọ́n tún ṣe fún wọn lówó sí bẹ́ẹ̀ náà ni wọ́n tún gùn yẹ sí ṣùgbọ́n àwọn tí èèyàn wọn wà ní àkàtà àwọn tó jí wọn gbé láti nǹkan bí oṣù mẹ́fà tí wọ́n bá ní kí wọ́n mú owó wà bí kí wọ́n tún fi ẹ̀mí rẹ̀mí sí wọn ò ní gbé ìgbésẹ̀ rẹ̀ àwọn èèyàn ẹ̀ sì dá wọ́n lẹ̀ láàrin oṣù mẹ́fà ẹgbẹ́ ìgbésẹ̀ o ṣùgbọ́n ìgbésẹ̀ yín ò tí ì yọ kí la fẹ́ ṣe báyìí ai chief
1: ní sùúrù
0: ai chief fún mo pé
1: no wọ́n ṣe gbogbo àwọn ẹjọ́
2: lódodo torí ìbéèrè obéèrè ni báwọn bá bi ọmọ ọdún mẹ́fà nínú òṣèlú
3: yes
2: àdá ọlọ́run so ẹ ṣe gbogbo ohun ni mo gbọ́dọ̀ àdá lóhùn gẹ́gẹ́ bí olórí
3: yes
2: ní nàìjíríà ìbéèrè ni ó yẹ kí wo ni ìròyìn gan lè dá yan ará ìlú lóhùn
1: ṣe rí ohun tó wà níbẹ̀ ni pé àbá àbúgbà àwọn tí wọn léèyàn ń bẹ kẹdùn
4: ìkẹdùn iná
1: ni kí ẹni ẹni kó kú ó sàn ju kọnù lọ tẹgbẹyìn tó bá wọn kò ti lọ ṣùgbọn ẹni tí wọn jí gbé a ò rí iná rí
4: abẹ ti fún wọn rice
1: bóyá ó mọ mi bóyá ó ṣe gbá ṣùgbọn yìí gan ti dá òbéèrè wípé à ń gbìyànjú ṣùgbọn gbìyànjú ò tí lọ.
0: ẹ sì ní ẹ ní sọ oṣù mẹfà lákàtà àwọn ajínigbé.
1: ṣe rí tábà pàjánà kò ká fi wẹ̀ bọlẹ̀ ọmọ ẹranko kankan ò ní rí ni.
0: ìtumọ̀
1: ṣe rí tábà ní kálọ̀ mọ̀ kó fà ń wípé inú owó tí a máa ń gbà náà ti máa jẹ náà ti máa mu tátù ti máa ra àwọn nǹkan ìjà olóró mi tábà ti fún wọn lówó àwọn náà mọ̀ àwa ti wá ń dọ́gbù ṣe rí ọ̀rọ̀ ètò ààbò ẹni pẹ́ ní ìpínlẹ̀ kan ní nàìjíríà nígbà tó rọ́bà ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló ń pariwo pé ẹ kó lọ ẹ fún wọn nígbà ẹ fún wọn.
0: ayọ̀ mọ́ lẹ́nu.
1: ẹ yo ṣùgbọ́n a sọ wípé à ń finá lábẹ́nu nígbà náà mọ́ wọn ṣe àṣẹ kọ́bọ̀ àwọn ọmọ jáde olóbì lọlé rẹ̀ ọlọ́kọ lọlé rẹ̀
3: ọlọ́mọ
1: lọlé rẹ̀ wọ́n gbé gbèsè ayé wọn lọ a sì ṣètọ́jú tó yẹ irúfẹ́ ẹrú ẹ̀ náà ní tẹ́rí tó ń ṣẹlẹ̀ iná ń lọ lábẹ́nu iná ń lọ ṣùgbọ́n ọ̀rọ̀
0: láàrin oṣù mẹ́fà kò sí jò.
4: ẹ ṣàbọ̀ṣẹ́ ẹlẹ́ǹṣiṣẹ́ àwọn kan wà àwọn débì kan.
2: ibi tá a bá dé àti ibi tá a fẹ́ báyọ.
0: ẹ ṣeun ṣe ẹ ní nǹkan kan sọ sí i.
4: ẹ kò sí ọ̀rọ̀ ti sọ́ra ẹ àwọn ilé yìí ò ní kan ṣe wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán ní
2: ìyí.
4: wọn ò ní kan ṣe wọn láwọn ti bá débì kan àwọn gbà wọn kan lẹ ẹ ṣàbọ̀nu iṣẹ́ ẹlẹ́ǹṣiṣẹ́ kọ́ pàtẹ́wọ́ fún yín.
0: ẹ ṣeun ìròyìn kan bẹ́ẹ̀ wájú mi nínú àbẹ́ ètò ìṣúná ọdún tá a wà ní nàìjíríà wọ́n ní pé bílíọ̀nù lọ́nà irínwó owó nàìjíríà lọ́nà irínwó 400 billion owó nàìjíríà òun náà ni wọ́n yà sọ́tọ̀ láti fi ṣe làwọn àjọ kan yàtọ̀ láti fi ṣe àtúnkọ́ àtúngbẹ̀ǹde àti kíkọ́ mọ́ṣáláṣí ààfin ọba àti àwọn gbọ̀ngàn lóríṣiríṣi wọ́n wá wo pé iṣẹ́ wa rí i wọ́n ní àwọn iléeṣẹ́ ọba bíi 78 ministry and department and agency àwọn iléeṣẹ́ ọba àjọ àti ẹ̀ka ìjọba tí wọ́n ń lọ bíi 180 ni wọ́n yà sọ́tọ̀ báyìí ẹjá wá wo irú owó báyìí lára tí wọ́n lọ bẹ̀rẹ̀ lára wọn kọ́ mọ́ṣáláṣí wọ́n ṣàtúnkọ́ mọ́ṣáláṣí wọ́n kọ́ gbọ̀ngàn wọ́n kọ́ ààfin àwọn ààfin ìlú àwọn ọjà yín kankan wọn ni wọ́n fowó ìṣe o ẹ jẹ́ wá wo irú ilé ìdàgbàsókè wo ló lè mú bá àwùjọ nàìjíríà àti pé irú ilé tí wọ́n bá ti kọ́ tán àwọn èèyàn mélòó ni wọ́n mọ̀ ṣiṣẹ́ ní ibi tí kínní wà àwọn èèyàn mélòó ni wọ́n mọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ mélòó lẹ́ gbà ṣiṣẹ́ ní mọ́ṣáláṣí ní hall ní ààfin ọba yìí àti àwọn ọjà míì èyí tí ẹ fẹ́ fi 400 billion owó nàìjíríà tí ẹ fẹ́ fi ṣègbèǹde rẹ̀ nínú àbẹ́ ètò ìṣúná ọdún tí a wà yìí ẹ má gbàgbé à ń mẹ́nubọ̀ níbi gbèsè tí nàìjíríà jẹ́ o báwo lẹ ṣe rò ó ọ̀nà òun lẹ́gbẹ̀ẹ́ ìgbà tẹ̀rọ pínlẹ̀ ọ̀yẹ́ bẹ́ẹ̀.
2: ṣe rí
0: ẹjẹ kí a sì fún ọ
4: wọn ẹjẹ kí a sì fún sọrọ
2: ṣe ẹ fẹ gbọrọ àbí ẹ fẹ gbọrọ.
0: ọya
1: ṣẹ́rí kò sí nǹkan kan tá a bá ń ṣe láyé àwùjọ kan ìlú kan orílẹ̀-èdè kan àbí agbègbè kan ìletò kan ìṣẹ̀mí kan ìdílé kan tá a bá wà tá a bá ti yọ tọ́lọ́run kú mẹ́ kò sí nǹkan kan mẹ́ mọ́.
0: ẹ bá fẹ́ bá ìbọn ọlọ́run náà àbí.
1: a gbọ́dọ̀ fi tọ́lọ́run síwájú kábí kẹ́yìn kó wà láàrin gbogbo owó tẹ̀ ń sọ yìí ìgbé afẹ́fi kọ́ sí àwọn ilé ìjọsìn yìí tẹ́ ń sọ nípa rẹ̀ kò pọ̀ jù fọ́ lọ́tọ́ lẹ̀mí wa bá a bá fẹ́ sanwó ẹ̀mí ni ẹ̀mọ ìdásán kì í sọ owó kékeré sọmọ bí tí nǹkan dé dúró yìí níbi tó mọ owó yìí ọ̀pọ̀ jù torí ilé ọlọ́ọ̀la pé ko je si ye to poju lati na follow e lo wo awon ri oko ogora awon ri de ka kiri ke lo wo yi ti en na me sugba bi ti nkan de do yi gbogbo awon to ba ti ni se pelu n to je fara pe owo yi gbogbo e ko le se mama ja fi oku le ba
0: ka fi oku le ka fo
2: n se gbogbo gege bi authority
4: ka fi oku sile iyoku te ni ka fi sile yen o ye je a lo be gangan
1: e lo
4: be ni ke je ka lo
1: o ye lo be
4: tori ile ise wa nbe e dale awon ile to wa nle gan ko sa moju to fun won awon awon eyan ti won se kankan le fun lowo emi wa gan ti o se to sise e de so wo jade ibo lowo nlo e ta e to
1: bi odun bi mewa seyin ni si bayi asi ko yi la we yan ti donisi ara won ju e lo wo ta ni si
4: nigba ti o si pese ise oko fun won latodo yin
1: ise se o da lo wo adugbo ti wo gangan gbe
2: wa ri pe
1: adugbo mi oni pos bi bi 17 wa nbe
2: on dani banki
1: to ba fe gba to lohun fo mo fe gba ko bo wo fo to je ko rorun elomi ni bi je bi pe o tu gba yan sibe to ni bi odan bi marun to tu gba yan ka kiri ka giri do je si yo e ba tu wo ta ni sin e ri bo mi do je gbe e fi ma pe yan e de ba pe ni sin to ni phone won ti ku oni to won serious bo ba ni kuse kuse ni sin o ri charging point o charge phone
4: ni gba to ye kan nina le
1: to mo di saja ki oju titi so mo di saja si
4: se ko ye ki won nina le teyan ba ni ina gidi le ti no ba duro
1: to
4: ba charge phone e lale to ti dele si aro ojo keji a to lo
2: elomi rowo ina san
4: gbogbo eyan wa ndi power bank kiri e de le se ijoba awon kan lo e won ni charging point nbi ka won eyan lo fowo charge nbe owo yen to ba fi ku nkan ti won fe se so ni je won ni yo
0: lori oro we ti an babo bakan na iroyin kan wa ni waju mi o won ni pe awon high chief igbimo won owo eti lo trillion kan wo Nigeria ni won budget fun eto ro ni lagbara ati atira SUVs awon oko afi apotigun abidi gaga lojo ode SUV ni bi ti awon eyan tin pari wi pe owo tan ya ti pojun gege bi won si wa so won ni pe owo eyi ti won ya soto yi won ni eje mo wi pe lara awon igbese etoro lagba ti won fe se link won pa gbe papo lo bi 2,529 ni project yen o wa nigba ti ajo kan ti won gbe kale ti won pe tracker eyun on ye bi awon ijoba se nse wo won ni pe out of 2529 empowerment project won ni ije me wi pe 70 pere nu re ni o je pe won le fidi re mule tawon damo sugba awon eyi to ku won le so pe pato biba ni project na yo so le sin
4: e je kon down
2: se re won mi pe ni ijoba authority e de se ngbogbo o ba sele ni
0: se ba ri 1 trillion yi won ni pe o tun wa tayo abeto suna awon ile ise oba bi meje
2: oniroyin e se gbogbo o ba mi sele lagbodo aso jade lori radio ni Nigeria ise mi lo lojojumo ni Nigeria a wa le de a ise lejo ba se nowo re o bo wo se lo re o un a fe se re strategy ni
4: te ba side na kon ma so
2: won e pe ni oselu re ni
4: iyen ni pe le wa buruku
2: a ba fe wu wa buruku a ni sin lu a mi se ru ilu ni
4: oun na mu so yi ilu te sin na awon wa lu iwa awon alumokoro te n wu yi na kon ma bi yin
2: obe a ni
4: ta lo beyin
2: pe ka wa se olori ni Nigeria on a ni otoa ṣugbọn a wo pe na joria ase eyan ni japa eyan so ba tekire ni an se abo ka jo se na joria ni bi o de duro on salomi yoju wo a
4: ke to fi ya je won
2: so what I'm trying to say ina joria e se gbogbo ba sele nipa eto isuna la gbodo a wa so fun gbogbo awon na joria a gbodo a se ise fun igbe gbe aye ayo iyan mo na joria ni on de mi gbe ina joria de mi tuba o de mi tuse so I need it ka ma so gbogbo e pe gbowo se lo re o bi mo to se lo re o a gbodo a senuko gege bi olori ni na joria wo wa wa ye ki yan mo na jori amo a so fun die a gboro so gbogbo e tan
0: e gboro so tan
2: o se rire ni
4: ki wa lo de ta won te nsin o se mo te nse lati fi sin won to re so nsin pe e gbogbo e na ko le ma so e so nsin pe gbogbo e ko le ma so ki lo de se won leto ati mo ni
2: o ba yan mo na jori a ni na jori a wa loni bi ki ijoba ina jori abi ka ma fun won ni 1 million lo so
4: ko se en to bere 1 million gan lo ko se en to bere lowo
2: ni kan ni yawo ka ba n se wedding
4: ko se en to bere awon kan e lowo yin nkan ti won bere lowo yin ni pe ta won ba bimo e ti se awon eto kale fun won to fi ma rorun fa won lati to omo
2: to wa o ba si eto
4: ri eto wo e so onu e
2: ni ma ye
4: e so honu e
2: okay bo mo se ye nkan aimoye lo je pe won ba bi mo se la ku lese kese
4: eyin lo na
2: laye atijo
4: o nje ko ye
2: laye atijo a bi mo mesan ni lekan ayan mi bi abiku se ru e sele mo ni nojoria what are you talking
0: eh I give
2: you come se iru e sele mo ni nojoria so mi bi abiku mo ara eto iya olore ilu mi se fun nojoria re ni
4: iro ewo le wa se gangan e so e yo kan pe ah nkan bayi o ohun la se to mo fi ku mo
2: lojumo mo loni
4: eh
2: o ba dele wosan wa gba wosan fe
4: nibo
2: o ya lo lo hara re mo le wosan ko ya photo si a
4: ai so le se mi ni awon to si e je ka
2: ara igbiyanju abi gbiyanju la iso le je ara igbiyanju iya olore ilu mi gbiyanju
4: a leyin te n soro yi gan fura yin ti nkan ba se yin oke okun le ma lo nígbà tí o sì kan tẹ́lẹ̀ tí tọ́jú ara yín bí ẹ ṣe tó tó dá sí
2: yìí
4: àwọn ọ̀lú tẹ́ ń lọ àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ àwọn tó ń so lórí ń bẹ̀ bí ti yín báyìí tí nǹkan bá ṣe wọ́n inú ìlú wọn náà ti ń tọ́jú wọn
2: ẹ̀yìn
4: náà ẹ dúró mí ẹ jẹ́ kán tọ́jú yín bí wò
2: tómi
4: ò bá ní tẹ́yìn wọ̀gbìn lẹ́nu
2: mo ni yo ẹ tẹ ara ya tẹ fún tọjú tí o ra yesu ṣe kèsè pé ẹmí rẹ gbọ báhun
4: ta ló ní kẹ má ra yesu
2: nígbà tẹ bá ń wálẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ wá
4: ta ló fẹ́ wá bá yín tẹ bá lẹ̀ ríyàn nípò tẹ wà lẹ́nu tẹ bá lẹ́ẹ̀fẹ̀ réyàn kankan lọ́jọ́ kan ẹ̀ ní
2: rí ṣé ẹ̀ ní sọ wípé a tún kara mọ yín
4: kò sẹ́ni tó máa béèrè pé ó ẹ̀ ń kara mọ yàn àwọn àsìkò ìgbà tẹ nílò tọjú yẹn ẹ tiẹ̀ dúró ń bí ẹ jẹ́ kán tọjú yín bí wò
2: torí ẹ̀yìn alátakò kẹ mẹ́wàá cross
4: yẹn àwọn irinṣẹ́ tẹ lọ ń lò lọ́hùn yẹn tẹ lọ ń lò lọ́hùn yẹn tí ó sìn bíbà ẹ kó wá bí
2: kagbe ti pa laarin odun kan kawo ji osele
4: ohun eyin fura yin ta ba fe mo po nsise je ase bayi eyin re ma lo oke okun mo
2: ki lo de
4: e duro mi ta ba fe
2: ba to ni o ma lo to le fi lo lo
4: e du owo oluko le fi lo ni so wa ara yin ni
2: ah lowo lowo seri
4: eh lowo lowo owo wo le wa fi lo se be sonse le lowo lowo owo olu le fi lo niyan
0: so ba take soro won ni pe ile ise ijoba clinic hospital wi pe won ni aye lati gba omo ore awon kan ti ara re oya ni ana ama boya won ni to kun ojo sun to
2: won lati boya won ti de mole o ti pe ni le won ti lu awon ogun alagapo fun
0: e seun egbele yo ijoba won soro won ni pe se ri ebu fogbo danko wi pe o se pataki ti afojusun Nigeria lori eto raje eti lo bi trillion kan o le die dollar pe ta ba fe yan yo wi pe ebu fogbo danko yi pe o gbodo se daada pe o se pataki nbe pe a le yo we kuro ebu fogbo yi taladani ni kilo te pe awo ona ni tiwa tun tiwa se daada ka le ba mo dollar lori pe ebu fogbo e to wa ni ibi igbokoda o eyi to wa nibi ese odo o se pataki fun igbende eto raje Nigeria pelu afojusun trillion kan dole yi ta ni o to bi pe taladani ni se kini yi kini mi o ko yatu si kini yi kini wa aladani ni ta n soro ta fi kare yan gan o le dola nisin ko fowo le o le dola nisin ko lohun ti papo won ti e fun Nigeria ile pon pe ibumi lohun mo ta sin kilo ta wa n dagba le taladani nikan ta na ni ti wa hi chief
2: sorry
0: awon ebu fogbo beta ta ni ko si nkan to nsise nbe
2: oniroyin iyan mo na juri aimi yo la bere ni gbogbo bi iyan so ba te ki tunde do gbogbo riyan ni wa ina jori ana ti mi te po kere ju ni gbogbo agbaye
0: ejin wa ejin zo kan fun yin iroyin kan jade e ma gbo ke to ri jina won wa so igba ti won ti so be won se awon kan kan won ni pe epo na jori a petrol na jori a on lo won ju la Africa
2: sugbon ba lo se iwadi re dada o ba ra epo ina jori a 1000 o ba gbe sinu okada re ati iyan ilu oku ti na jori a o le lo fojo meta ke mo tan ninu okada ara ori ofe kan ture ni o epo ina jori a epo yato ni 1 sori imi yo ninu jori a lugbe yan so ba tek yan de lu okiri na wa ri pe ina jori a ami feran je ko ni tomode tagba la mi gba ijo wo lati to fe po ninu jori a lasiko awa gan ninu jori a o ba re poju nile epo kan a dash re ni bi 5 liters
0: so ile epo tin abi
2: ibi esi o je pe iyan niyan kan re po
0: se mo pe ile epo yin to je ti bi te ya ti tepo ka kiri fawon aralu epo e lo mo ogbe tun won bi tawon ladani lo
2: a nile epo
0: satan e nile epo
4: seri si ko ba ke se oni nkan ti o ni fe ko baje ni tori ton ba fi dida ati yin ni aladani gan e ti ma je koko gba wole amo ni nkan ti o ni fe ko baje to run parun se si tori to ba pe yin nikan ni awon anfani te nje lati bi pe e n ko lo soki okun won fo wale awon anfani awon nkan te yin gan ri lati be ko je ke fe kele na sise
2: okay in fe je adani kan je sori na jori
4: a ele ke wa je to je po wa nfa awon eyan lapo ya nko
2: sori ina jori a aje ilu olorun sami si o je pe Aisha da aladani kan je pe anko ifopo lo alonfo apada ki ebi mo ba pa eyan ilu omule ti ana ni
4: awon obele tin ifo epo ilu to mule ti
2: sori olori odo ipeniyan mo na jori a ma gbe ose lati nule
4: ta lo wo ipenu
2: e lati o fa o ago bi baba yo mi fo o ago ina jori a
4: o le je ase bayi be se soro lui boya ko lo se oro yin na be
0: a tele buru be
4: e sa mi e
2: o ti gba envelope lowo yin alatako
4: e sa mi adura ti mo se fun yin
0: igba ti yan sa lo ban to ba ta tele sa mi
4: abi
2: abi ti se wa follow ni
4: lara o e ma se follow lo
2: gba lada
4: se to olorun ran yin se ni se ba wa la ran yin se
2: abi ti se re a follow
4: lara e ma se follow awa ni ke se fun awa ta gbe yin sibe ta ni ke ma se
2: eyan omo na jori a fe jo sun pe ara ni o
4: se omo na jori a ko le mi
1: laduru bi laduru ba se fi ogun mi wa se ijoba orile yi te du binu firifiri te ba se koja bo se ye ebe ti won be chief tele lati lo mu second term won le lawon lo mo oju yo si ja
4: ko ma lo mo ah ta lo be won
1: ibe yen leti iya
4: ta lo be won tori
2: se
4: kan kan se gan kilari
2: se kan ya ipada sibi ta ti gbe yin
4: sibi ta se ko worst jugba te ibi te ti gbe wa na lo ni
2: ara wa mi so
4: ni ibi ta be yin ti o gba ni do to ba wo lu ni
2: ko ara yo ni
4: fe be se ba wa ma lo
2: ara yo ni fe
4: ale ni ke se kan si
2: ina jori
4: a lo ran yin se
2: ara yo ni
4: fe eyo kan te se na gbogbo e ti doju de leyin a se be se ba ri
0: esun esun esun ah lori oro owo ranwe epo yi ti eyo kuro teni pe subsidy is gone nigba yen ah won wa bere lowo ibi ipade kan yi to waye to ni o se pelu ah ipade igbimo kalakata nile Africa ele kejire yi tin lo lowo ah ibe ni awon en ti o je egona gbongbo ninu ile ifopamọ agbaye o ba soro pe ah eni pe e n se gbogbo e n se atunto awon eto ora je ni Nigeria sibe sibe awon ara ilu igbe aye won o yi pada bo le se wa se to firi bayi ibe la lakoso e to ri si eto ora je CSO lo ti ni pe e wo sharing to ni nse pelu pe asiparo owo le okere ati owo na we epo ibi ta won lo si àwọn ọmọ sọ fún àwọn ọmọ orílẹ̀ tó bá ti ya pé káwọn ọmọ orílẹ̀ kí wọ́n tẹ́tí lẹ́kọ̀ọ́ tá a bá sì rántí tá a bá gbàgbé ah ile gbi ma sofin won ta ko to bere si erin to moju to bi eto raje ati idagbasoke nkan kan yan eh o soro igba ti won bi lere pe kilode to fi je wi pe iye bayi en pari wi pe owo n wole daada sibe sibe e tun ya owo o wa lati so fun wi pe ah owo wole toto foju so awon ojo sugbon ta won na opo si ni won wa bere pe bi le na wole lori in to so fun na ni pe eh awon ti le so bayi pe awon pada wa so fun won le pe ibi ti awon nawo si leleyi eja ta ba bere si won so fun wa wi pe awon mo awon so alale bi awon se na owo ranwo epo ati to ni se pesipa lo palo ile owo ile okere bayi ta ba bere ta won mo na jori o ba bere si won di si ko ye ki won ti mo pe e ka won mo so fun abo se nlo tele awon we ti won gba pada na lowo awon okina kina toju alade ki a mo bi tun wole si eh olori odo
4: seri oro yi bi baba en fe joyi ka e tun fi sun eyan buruku ni
0: mi bo se ba n lo wa
4: nbe sifu na so le kan won ni gbogbo nkan ko la won a so iba ta sifu ba wa so be awon oloye won to ku kile fe kan so te ba bi won lere oro iru nkan ta won na so la won yen na so
0: mo je ri se sifu
4: so
0: se o loro so
4: csu tele se bara won na csu no ai sifu se so le kan pe ko ye ki won bi awon lere gbogbo nkan gbogbo ko la won a so
1: seri eyan omo na joria
0: omo to kan
1: o ye ki iya lojojumo ke ma lo sori riju ke lo ma iya pe ah iyan olore ilu emi se dada ojojumo la le si ni na joria ninu iwadi an se ayin ni na joria lasan o ye omo en bi lojumo o le ni 500 ni gbogbo na joria ojojumo ni expenses ina jori atumi lesi lugba ba ti budget nkan kan laaro be ko to dollar ara tutu bi mo bi 500 si
0: eh le bolo mo to mo
1: so ami gbianju nina jori a
4: to ba wa be ile se to fi je pe ton ba bi mo 1000 gan se lola gan e ma ri won to
0: sebe intent so na ni pe inte plan ten se pe fun ojo waju ni o se wa se
4: mo
0: ni se bojo waju le pe
1: eh sojo waju loni ni
4: e ma woye ni
1: e wo e pe lojo waju bi 20
4: to ba ko joju mo bi 500 eh yes to pe o ga to ba bi 1000
1: e ti se to ojo waju sile
0: e se olore e se wa chief e ka de oju de oja a nbo ikanin 32 fm le nbo olore ilu ni eto e tin lo lowo bayi e mo gbe kuro nbe e mo lo se ori ta kwa ilu jera facebook e se wa re 32 fm 949 fe yen e mo fi awon abile yin wọ́n síbẹ̀ tó wá sí àkókò yìí náà láǹfààní láti dá sí ẹkọ́ kalẹ̀.
3: máa wo mi bí mo ṣe fẹ̀yìn.
5: mo ń gbọ́ kàti 2FM.
6: 32 FM 94.9.

0: PLC.
1: Ta mo si la Fat Africa PLC tele. O koja ile kiko.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Ọwọ́ ìyẹ́ bí yẹn lọ pé èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Wàá mi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
6: Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: kan joko repete nkan se steezy re.
1: Are you ready?
2: A se la campaign Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Composure ló fit rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: Ọlọ́run ló ní rẹ ohun tí mo gbé lérí iná. Wàlá igun tí búburú ni mbà jẹ́. Ọlọ́run ló ní yára. Ó ti ń jóná títí ń le mọ́ pọ́ọ̀tì ìdáná. Bọ́mọ ń ṣe bẹ̀rẹ̀ nú o. Tí ṣe ń bọ́nú wàhálà kan. Ní kóónù kan bí ẹ ṣe ń parọ́ eléyìí mọ́ wá fi ń ké ọmọ wọn débi yí pé kọ̀ǹkọ̀ǹkọ̀ lẹ́nu ọ̀rọ̀ kò lè sọ nǹkan bọ́ bá sọ eléyìí wọ́n bá wà bòǹbò ni ìwà tí nínú ilé wọn bó ṣágẹ́lẹ̀ ìyá àti bàbá rẹ̀. Ẹbí ẹsẹ̀ ẹbí kíni ẹbí ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ ni.
1: Kó gírámà kò ń ṣèjọ ọmọ yẹn náà.
0: Ẹjọ́ ọ̀tá wá ni. Ẹjọ́ ọ̀tá ni. Wọ́n ní ẹjẹ́ bá kinní kan wí ẹni bí ó fi kinní kan sí ọ̀dá. Ẹ̀yin ìbá yin ẹ̀yin ìbá mójútó ti yín. Wọ́n ọba ìjà tí ò tó nǹkan.
1: Ẹ̀sìn
0: yìí mọ̀ pẹ̀lú tí agbára ọjà rẹ̀ Bọ́lásadé rẹ̀ wo. Lẹ́yìn pé ra yín iṣẹ́ ẹ̀dẹ́ sẹ́ẹ̀fù lọ́rọ̀
1: sọ. Gbàmọ́ṣẹ́ ti rí báyìí sìn. Ṣọ́rí pé ó ń bùn mi.
0: Ẹ̀yin àdàkẹ́ lórí ọ torí ìyà tí ìyàwó ọba jẹ tán lọdọ ọkọ rẹ ọmọ ní ọjẹ ń tọpọ ń bẹ ọmọ ọmọ ní ọjẹ yòókù ọmọ tí wọn fi ń rákòrò ó kí ọlọrun ọsàánú wọn ni.

0: kẹsẹlẹ.
1: Yes ma, yes sir.
0: Èsì o gẹ́gẹ́ bó mi kó látijọ́ àti yọ̀ǹda rẹ̀ ọlọ́lọ́mú ṣe olè wọn máa jalè ẹ lọ.
1: Mi ti ẹ̀ mú oyin gan rí, dádì mi mú oyin rí, àmọ́.
2: Bàbá Ráfùkà ní
0: ṣùgbọ́n. Ẹ kẹ́rin fẹ́ sọ mẹ́ra yé kẹsẹ́lẹ̀.
1: Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni sá, mo fẹ́ bá yín sọ̀rọ̀ ma, mo fẹ́ rí ẹ̀yin méjèèjì ma.
0: Bóyá kẹsẹ́lẹ̀.
1: Pé ẹ̀yin méjèèjì pé kẹ jókòó báyìí ma. Àgbọ̀n. Torí látìgbà tí mo ti dé ọ̀dọ̀ yín ń lẹ ti mú mi gẹ́gẹ́ bí ọmọ.
2: Mọ̀ mẹ́ṣàn.
0: Kẹ̀sẹ̀lẹ̀.
1: Kódà ẹ fi nǹkan ọkàn báyìí ẹ fi wọ́n mi rí. Kódà ẹ tọ́jú mi bẹ̀ ṣe máa tọ́jú Ralph ẹ ṣe mí bí ọmọ.
2: Ọmọ àbúrò mi wọ́ rè é.
0: Ani kẹ̀sẹ̀lẹ̀ mẹ́ra yẹ jókòó.
1: Kó tí mo wá fẹ́ sọ báyìí nìsín o ni pé dádì. Mọ́mì.
2: Àjọkẹ́.
1: Mo fẹ́ máa lọ.
0: Ibiṣẹ́ ẹ lọ.
1: Mo fẹ́ máa lọ.
0: Ibiṣẹ́ ẹ lọ.
1: Mo fẹ́ máa lọ sọ́dọ̀ àwọn dádì mi.
0: Ká wú kí wọ́n pé olú bàbá bẹ ego ìwà ẹ̀.
1: Mo fẹ́ máa lọ sọ́dọ̀ dádì mi.
0: Èsì bàbá rẹ̀. Ibiṣẹ́ ẹ gbé.
1: Dádì mọ́mì ẹjọ́ ẹ̀yàn dá mi.
0: Kẹ́sẹ́ kẹ́ mi ṣe kan tí mo mí ro pé o tún mi tẹ̀lé àwọn ọmọkùnrin kékeré kan.
1: Ẹ try fún mi. Kò dé sí ẹni tó lè dúró tì yàn bẹ́ẹ̀ ṣe dúró tì mí. Kò sí irú ẹ̀ ó sọ wọ́n bẹ́ẹ̀ ṣe dúró tì mí. Tẹ́ ń sanwó school tẹ́ ń sọ everything ebi ò pa mí. Ẹ wo irú ẹ̀ sọ wọ́n. Ẹ mú mi bí ọmọ ni. Àmọ́ ẹ wo dádì mọ́mì mo fẹ́ máa lọ ẹjọ́ ẹyàn dá mi kí n máa lọ ẹjọ́. Ṣé
0: omi wíkọ̀ á ní báyìí pé ẹ̀ka ṣe nínú ayé rẹ̀ báyìí ojú tó.
1: Irọ́ o.
0: Mo fẹ́ sọ ti adẹ.
1: Irọ́ o.
0: Ẹ jẹ́ máa ṣá lọ tọ̀.
1: Irọ́ o. Dádì mi
0: ṣe é o. Ẹ jẹ́ mi jókòó sílé.

bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lògbà tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.

0: 32 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Àwọn èèkàn kò gùgán bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú fo iṣẹ́ rere wọn kì í ṣe ń tó ní láárí rárá. Láṣẹ kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́.
3: Arábàáni.
2: Látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday. Lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́. Nígbà tí bá àmọ̀ tán yín Adémọ́lá Adéjúmọ́ máa fòbèlè túkọ̀ tó sọ́ńtọ́ mọ́ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá a kéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin ṣòdiwọ̀n.

ẹ̀ka bò sórí ètò yín fọ́sẹ̀ yìí aráàgbani tí a gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni ìkan lára àwọn àgbà ọ̀tọ̀kùlú lórílẹ̀‐èdè nàìjíríà tí mo ń sábà fojú sùnùkún wo ọ̀rọ̀ sùnùkún bó bá ṣe ń lọ ń lù ú wọ́n tún jẹ́ ọ̀jìnì nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ àgbà nílẹ̀ yorùbá ta náà ni mò ń perí bàbá wa tí gbogbo ayé mọ̀ sí dókítà tai sọ́láàrín ṣùgbọ́n àwọn tí ó jẹ́ òbí wọn jọ́nà lọ́hùn sọ wọ́n ní orúkọ augustus taiwo sọ́láàrín torí pé ìbejì ni bàbá bàbá mi ayé ní ọjọ́ kẹjọ ogúnjọ́ oṣù kẹjọ lọ́dún 1922 wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú ìkẹ́nẹ́ níjẹ̀búrẹ́mọ nípínlẹ̀ ogun bàbá wọn náà amọ̀jẹ́ daniel sọ́láàrín agbẹ̀kù àbáni bàbá adẹ́munú wọn pẹ̀lú wọ́n sì tún mọ ọwọ́ kọ̀ǹgọ́ lójú ìlú ní ìpínlẹ̀ ọ̀sun pàápàá ní agbègbè àdúgbò tí wọ́n ń pè ní ọ̀tàpẹ̀tẹ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ táwọn ìjọ elétò tí wọ́n ń pè ní methodist ni wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun níjọ́ náà lọ́hùn-ún ẹ má gbàgbé pé mo ti jẹ́ kó yẹ wá ṣáájú lẹ́ẹ̀kan pé ọmọ ìlú ìkẹ́nẹ́ ni wọ́n nípínlẹ̀ ogun ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti gbọ́ ọ̀hún lọ́dọ̀ àwọn ìjọ elétò ní àdúgbò ọ̀tàpẹ̀tẹ́ nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun lẹ́yìn ìgbà tí bàbá gba ìwé ẹ̀rí mo yege tó ní ìwé mẹ́fà níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń pè ní standard 6 bàbá mà wá sílùú ìbàdàn ẹnìkan ní níbo wọ́n wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni elékùrọ̀ ńlẹ̀ ìbàdàn mọ́ ni kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni tí wọ́n ń pè ní wesley college nílẹ̀ ìbàdàn ní elékùrọ̀ ẹ má gbàgbé pé wesley college ọdún 1905 ni wọ́n dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn sì máa wá káàkiri ní lórílẹ̀‐èdè nàìjíríà lókè ọ̀ya ni o ìsàlẹ̀ ọ̀ya ni o pàápàá lọ́dọ̀ tí wọ́n ń bì nílẹ̀ yorùbá wọ́n lubẹ̀ páńjọ́ náà lọ́hùn-ún lẹ́yìn eléyìí wọ́n gba ìwé ẹ̀rí mo yege táwọn olùkọ́ ní onípò kejì tí wọ́n ń pè ní teachers grade 2 certificate wọ́n mọ̀ fún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn wọ́n iṣẹ́ olùkọ́ni díẹ̀ wọ́n wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn wọ́n gbòkè òkun lọ lẹ́yìn ìgbà tí wọ́n gba òkè òkun lọ wọ́n tún lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì yunifásitì manchester ilé ẹ̀kọ́ gíga manchester ni níjọ́ náà lọ́hùn kìí ṣe yìí nìkan wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti london náà university of london kẹ́ ẹ lè mọ̀ pé nígbà ohun tí ń jẹ́ ẹ̀kọ́ kò sígbà tí bàbá yìí tí ò mú lọ́kùnkúndùn kò sígbà tí bàbá yìí tí wọ́n fi ṣeré lẹ́yìn ìgbà tí wọ́n wá kẹ́kọ̀ọ́ gboyè láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì méjèèjì tá a sọ lẹ́ẹ̀kan university ti manchester àti ti london bàbá nítọ̀ ilé làbò sinmi oko wọ́n padà wálé o bóyá kí n fele ìkun pé láàrin ẹ̀ bàbá rí ẹnìkejì wọn tá à ń pè ní ìyàwó màmá wa sheila sọ́láàrín èbó ni màmá yìí wọ́n jọ fẹ́ra wọn gẹ́gẹ́ bíi tọkọtaya kódà wọ́n jọ padà wálé náà ní sórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì ṣe iṣẹ́ olùkọ́ni dáadáa ṣùgbọ́n gbà tí ó di àárín kan bó tilẹ̀ jẹ́ páwọn ni ọ̀gá pátápátá nílé ẹ̀kọ́ girama tí wọ́n wà ńgbà náà tí wọ́n ti jẹ́ principal tí wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn olùkọ́ni tó wà ní ilé ẹ̀kọ́ molusi college ọ̀rọ̀ tún ṣe bí ọ̀rọ̀ ṣe mọ̀ pé ẹni tá a ránṣẹ́ yóò jẹ́ ó ti di dandan ni bàbá àtìyàwó wa kúkú rò pé èyí tá a tún fi ń ṣiṣẹ́ sin ẹlòmíì
bo ni iba se dun to to ba je pe awon datara ta won le ebi gbogbo ala ta won ba si ni lori e yo le wa si mun se gege bi erongba okan won lati kekere ni baba ti ma ro wi pe o ye ki awon papa awon odo atokunrin atobirin ki won lanfani si eko to yege quality education won si pin nunu okan won pe tawon ba lanfani e iru eko be la won gbe kale lona to si ba ode toni mu ke se wi pe kokan je ko owe lasan nikan gburugbu tabi ka kan mo si ibu lasan nikan baba ni gbagbo nu pe ti eyan ba nkawe ko tun ni bi ise owo ko tun mu mo legbe ko mo je oro owe nikan ara awon afojusun baba re nigba ti won da ile eko grama ti won pe ni Mayflower School ninu Ikenele nipinle Ogun ni isin lodun 1956. Baba gba wipe imo sain ko gbodo peyin ise asekara won gbodo mu lokunkundun ko ma joro elesin nikan lawa mo gbe laruge eri pe ta ba ti en soro baba nipa elesin de yi bo ti le je pe ni bere pepe atawon obi won omo leyin Kristi ni won eri pe mo si so na lekan pe pe ile eko alako bere tawon ajo ileto Methodist ni baba ti bere ni ota peteri lulesha ati pe ti ile eko awon onipo keji ti won wa nle Ibadan ti awon onigbagbo na ni Wesley College ni oro esin ko mo fi gbogbo ara je baba ilogun dabi alara baba nigbagbo nu si asikara tan yanyan won nigbagbo nu afojusun to gunmo iyun ni o gja si pe lokan baba eyan waye to nitumo ko mo je pe gbogbo nkan sa kama sopa ngbeke leni kan abelo mi lati laluyo ni baba feran pe ise asikara lodo ti e gangan fura re papa to da lori kan afojusun bi ise owo leyin igba ti iwe akanyeju to ba ti saaju gbogbo oru igbesi aye ti baba yi ti won gbe ni nigba aye won ti e ba gbagbe eri pe baba saba mo ni gbomi si omi oto tabi ikun sinu pupo pelu awon ijoba ke kuku se pe won ko rira ide tin se ijoba gege bi eyan sugbon won gba wi pe ise ijoba ti won se ise ilu gege bi asuwaju awon to je ara ilu ogbo oro ara ilu won gbodo ni anfani se eko to peye won gbodo ni anfani si nta le pe ni iwosan to peye baba ni gbagbo wi pe ise ijoba ni lati pese ona to ni la ri faraalu fun igoke godo oko won si ni gbagbo wi pe abo to peye o gangan ni gbogi ise ti ijoba ki ijoba to ba pira e ni ijoba araalu to gbodo mu lokokundun ti baba ba si ti wa ri pe o fe me ni agbon kan tabi ikeji eni yowu tori ko wa njoba tabo gboju agan woru eni be oni mo si so le kan pe ke se pe boya won kuku ko rira awon tin se joba rara o enti won so na ni pe ani se isinwo ikorowo nta ba jijowo gigun bayi ni igun ni ayimoye igba ni won ti ni gboju agan be si joba to si wa fa ki ijoba o fi won si ahamo be ba gbagbe laye ijoba baba wa General Yakubu Gowon iru esele te ba gbagbe laye ijoba
babangida iru esele ṣugbọn awọn ti won ja swaju joba yi na mo pe ke kuku se wi pe ikorira awon ni baba yi ni bi ko se pe ati se joba to yanju to je pe ogoro mekunu to wa nulu won lanfani ina oba ti o ni mo seju ti o ni mo lo ni dakureku omi ero to jagere ona to da gba fun goke godo oko eto abo nilu ko peye ko si mo je wi pe awon to wa ni agbon joba won fi gbogbo re se apapin komo si corruption e gbogbo bi ti won pe ni ile ise ijoba gbogbo awon ti baba yi ara kun ti won duro le lori nu ti e ba si kiyesi ile eko ti won dale ta pe ni Mayflower School ni kene yi gbogbo ru nkan ba won won yi ni baba yi ni won mu ni okunkundun eyin ni arin kan e ri pe ile iwe yi fura awon omo ti o wa nbe ti won mo yo block ti won ti won fi nko ile iwe pupo nu won na ni mo nba awon ti won dana dana lawa so pe aso ara won fifo abi koko gige abi ile gbigba koda eyin agale iwe ti won fi njoko njo na lohun won gba awon to nimo nipa ru ise be ti won fi ye awon omo ti won ko igba ti awon ijoba na si ri pe baba iye mo se eni bi eisi se ika eisi so nini bi ni sawon ti won se ijoba e ipo ti won koko fun won o la npe ni ile ti gbaroye ni jo na lohun public complaints commissioner ṣugbọn bo ni baba se kuro nbe igba to daarin kan mo ro pe baba won wa ninu moto kan awon olopa si da moto duro gege bi se won duro won ba mo ni awon olopa ba ni to awon iwe oko ida baba yi lati sale fun gba moto ijoba ni kii se moto ti ara temi gangan awon olopa ni ori be o ijo na lohun ngba to yo ba si ri bayi nto ba ye ke se ni ke se mo ye pe mo ti so fun ye pe moto ijoba ni nitori na igbese to e ba ti mo poto labi ofin ni ke gbe won gbe baba lo ile ejo o won si fine won koda baba san fine ṣugbọn aṣẹyin wa aṣẹyin bo e baba ni to a ti gbọ be awa naa la wa nidi pe ko le da ko mo baje labẹ bi ti wo ori to ba ye pelu olaju ni laarin awon eyan ti nkan ye daada lai ni fi gba kan bo kan nu en to kan tawon osi na ni pe kawon lo ri rokun lenu ise ile ti gbaroye public complaints commissioner bi baba se fi lenu ni te ba tun gbagbe na baba tun je kan lara awon onkowe gbogi nile yi sinu iwe iroyin ati gbadegba ati tojojumo enti won saba mo ko njo na lohun ta isu laarin won ma foju lame to gbogbo oro ti ba nlo nlu ti o ba ku die ka to ti joba ba gbegbese kan baba oso ni nipa hun won o ni tiju eni to ba wa njoba tabe ni ti aje iwa baje ta nso ibasimo lori baba o mo gbe jade nu we iroyin mo ni awon awe iroyin ti en saba mo lo ni jo na lohun ni won pe ni Nigerian Tribune Nigerian Tribune e ri pe we iroyin tun be titi disin ta ba gbagbe oloye Obafemi Awolowo ni won da iwe iroyin ta nso yi ni won da sile gbogbo nti baba si saba mo ko be o na ni ona abayo si orisirisi iwa abaje ti n da orilede Nigeria laamu bo se je po nje eyo lodo awon ti won wa ni agbon ijoba to si je wi pe baba o faramo won o faramo labe bi ti wo mo paapa ti won ba ti ri bayi baba o so ni ke se pe won o so nikan won o tun ko sinu iwe iroyin afi bi igba to je po ni won ni lokan awon ti nbe nbe nisin
ti wọn ni bo ba ti ri nkan kan e ko so ti wọn ise bojuri enu adake o if you see something say something ali so pe eh akomo na baba gangan nu ali so pe akomo na won nu ke se ipo eleyi nikan ni won ni ninu eh ijoba igba to tun di arin kan lodun 1989 ijoba ologun labe ogagun agba ibrahim padamo si babangida won tun fi baba se alaga banki gbogbo ilu kan ti won pe ni People's Bank of Nigeria baba ni alaga akoko ngba ti won dale lodun 1989 baba alaga akoko ile ise ifowopamọ yi o wa fun wipe lati ma fun awon eyan ni owo ranwo lati da awon ise kereje kereje ile lati je ki awon ti o ni ise ki won o ri ise ninu ilu lati pese ise ni opo yanturu eni to awon olokowo kekeke eni to fe da ise le ati be be lo ṣugbọn ase wa ase nbo baba tun ri pe ibi ta won foju si lori oro oru nkan bayi o mo lagbara e ri pe ile banki ta nso yi nigba na lohun won saba mo ya awon eyan lowo igba mi nbe a won ani ki won o fi nkan dogo ki won to ya won lowo igba mi wa ele ti ogun owo ta sore ni ti o fi ni ni awon eyan lara tori pe won gba pe awon ogoro araalu to je mekunu tori ti won ni won se da ile ise ifowopamọ yi le oni won se pe ni People's Bank awon iya loja baba loja onise owo awon onisowo tori e nijoba apapo won se pe ile ifowopamọ ta nso yi ti won pe ni People's Bank tori e ni won se gbe kale eni ti wọjọ alabaise won jọ na lohun ti won pe ni managing director oni ya fi maria sokenu ko si si wipe a n fi gba kan bo kan nu ninu ipo iyawo ko si ntọjọ ti won ba ti pe o to kọwe fun won po nilo nkan bayi won wa pe o fun iforo wa ni lenu wo ranpe kódà wọn yin àwọn olùdarí láti ilé iṣẹ́ wọn kí wọn lọ yẹbi tó ti fẹ́ ṣiṣẹ́ wò àdírẹ́sì ibẹ̀ àwọn tó nílẹ̀ àwọn tó nílẹ̀ ọ̀nà táwọn lè fi gbà ràn ọ́ lọ́wọ́ ní yàtọ̀ sí owó nìkan àwọn nǹkan míì tó bá ṣe é ṣe káwọn láǹfààní àti pèsè gbogbo bí wọ́n ṣe ń ṣe ilé iṣẹ́ yìí níjọ́ náà lọ́hùn nù ọ̀gágun àgbà ibrahim babangida wọ́n rí pé àwọn irú nǹkan báyìí irú ẹni táwọn lè fi ibẹ̀ tó fi lè nítumọ̀ òun náà ni bàbá wa dókítà tai sọ́láàrín òun náà wọ́n sì fi wọ́n bẹ̀ ní kámọ̀bà lọ́wọ́ náà bàbá tún gbìyànjú wọ́n gbìyànjú iṣẹ́ wọn níbi tá à ń pè ní People's Bank yìí kò tó di pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n mọ̀ tún padà kúrò ńbẹ nítorí pé ó dàbẹ̀ ni pé ojú tí bàbá fi wò ó kò fẹ́ fi gbogbo ara rí bẹ́ẹ̀ torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́yà owó tí ò tún láǹfààní àti dáwó padà léyìí tó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún bàbá kò tẹ́ wọn lọ́rùn lábẹ́ ibi tí wù ọmọ torí pé wà ní bàbá fìyàn bàbá fìyàjò yìí àwòdì ó yẹ kó lè gbádìẹ ni.

lára àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ tí bàbá dálẹ̀ tá n pè ní Mayflower yìí ńbẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn ọ̀jìnì nínú oríṣiríṣi ìmọ̀ bí àwọn ìyáàfin Mudúpẹ́ Kazeem bí àwọn ìránṣẹ́ Ọlọ́run Pastor William Kumuyi ti Deep Alive bí àwọn Bishop Mike Okonkwo àwọn The Redeemed Evangelical Mission bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn káàkiri káàkiri lágbàáyé tí wọ́n wà ní ipò ńlá ńlá lára àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé bàbá ẹ̀rípa àṣìṣọ́ náà lẹ́ẹ̀kan pé inú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀kan ni bàbá ṣe níjọ́ náà.

baba ti foju lame to wo ijoba ologun labe isejoba general yakubu gowon ni jona lohun eleyi lo fa to je pe won ma fi baba si ahama to je pe o lagbara pupo ko to di pe nigba ti joba general yakubu gowon to wa dojubole ni won mu baba jade lara awon we ti baba tun ko gege bi gbadumo nko we ya just ba nko we sinu we iroyin nigba na on la npe ni ikan lara awon ni towards Nigeria's moral self government lodun 1959 won tun ko kan ta npe ni thinking with you lodun 1965 ikan na tun lele yi a message for young Nigerians lodun 1981 ìkan náà tún ni timeless tie lọ́dún 1985 àti ìwé ìtàngbésí ayé wọn tí wọ́n pè ní to mother with law lọ́dún 1987. Gbogbo àwọn tí wọ́n bá ka ìwé ní àkàgbádùn wọ́n mọ̀rú ìgbésí ayé tí bàbá yìí ń gbé. Ẹ rí pé aṣọ tí bàbá sábà máa ń wọ̀ àwọn òórí wọn ò rí ààyè fún àwọn agbádá. Àbí àgẹfìlà abẹ àbẹ tí ajá káwá sólẹ̀ tẹ̀mọ́rùn ni ò tiẹ̀ mọ bó ṣe rí lára wọn o kódà wọn mọ bó ṣe rí lọ́kàn wọn tí bàbá bá ti wọ dá ń pè ní short nicker tó sì mú safari àbí kọ̀ǹdọ́tọ̀ alápá kúkúrú ní pápá kì í ṣe alápá gígùn wọ́n bá ti wá dé ate bàbá ti gbà pé iṣẹ́ yá àwọn gan ló ẹ ká mọ̀ pè ní gbogbo ògbà standby wọn ò fi iṣẹ́ ṣeré pàápàá lábẹ́ ibi tí wù ọmọ bàbá wa dókítà taiso láàrin wọn jẹ́ kan lára àwọn gbajúmọ̀ ajàfẹ́ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà wàyí ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú kò sígbà tí wọ́n fi bàbá wa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sílẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá wà ní ẹgbẹ́ alátakò sí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ alátakò bàbá làwọn náà o torí pé ẹbọn tí ẹ fẹ́ẹ̀ lè sọ pé ẹ lè mọ yàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé ibi tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá dúró sí níbẹ̀ náà ni bàbá yóò dúró sí nígbà tí bàbá dá ẹgbẹ́ action group lẹ̀ bàbá ọ̀gbẹ́yìn nígbà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ìjọba ológun ṣe tán àti kógbá lé lọ́dún 1979 wọ́n wà lára àwọn tí wọ́n ń pè ní committee of friends níjọ́ náà lọ́hùn lábẹ́ aṣíwájú bàbá wa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ committee of friends náà lọ́wọ́ padà di ẹgbẹ́ tí wọ́n ń pè ní Unity Party of Nigeria ẹgbẹ́ UPN bàbá ọmọgbẹ́yìn ń bẹ̀ bàbá ọmọgbẹ́yìn torí pé bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe pé wọ́n ń ṣe òṣèlú nísàánsàn pé ọmọ ẹgbẹ́ ni mí à ń ṣèpàdé ẹgbẹ́ nbìkan tàbí àjọ ń lọ káàkiri gbogbo ibi tó lóye Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá ti yà sí lórí ọ̀rọ̀ òṣèlú ẹ má wulẹ̀ dára yín láàmú ńbẹ̀ náà lẹ́tì mọ rí bàbá yìí níwọ̀n ìgbà táyé bá ń jáyé téèyàn bá ń bẹ lórí ìpẹ́ o títí láì láàmọ̀ sọ̀rọ̀ bàbá wa dókítà taiso láàrin bẹ́ẹ̀ bá sì ní ká mú tẹ̀sìn ẹ rí pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n bí wọn sídìílé o ọmọlẹ́yìn kristi mo rò pé ibi tọ́mọ nu lọ́dọ̀ bàbá ìgbà kan tiẹ̀ ń bẹ mo rò pé ìyá wọn ló kú ńgbà náà wọn ni tọ ńgbà tí ìyá ti kú ẹ̀mí àwọn ọmọ tó tún kàn ún ju káwọn ó sin wọn lọ wọn ní kó dàtọ́ bá já wọn ni ẹnikẹ́ni tí bá ń bẹ láyìíká àwọn tí ẹ̀ lè mọ́ dààmú àti sòkú wọn lè gbá àwọn jùnú ẹja kẹjà oge òkú àwọn irú èèyàn tí bàbá jẹ́rì yìí àwọn èèyàn ṣe ẹnìkankan tó gbé ẹ̀sìn lórí lábẹ́ ibi tí wù ọmọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ wọ́n èyí ṣe ẹlẹ́sìn dàbí alára
ẹ̀sìn táwọn gbàgbọ́ ni ìṣe ẹ̀tọ́ pẹ̀lú ọmọnìyàn ìṣòótọ́ pẹ̀lú ọmọnìyàn ìṣòdodo pẹ̀lú sẹ́ẹ̀lú tó bá yàn láàyò ntí bàbá kà lẹ́sìn tiwọn nu ẹ kìí ṣe pé ìjọ kan ni mo wà tàbí ìjọ kan ni mo fara mọ́ ẹ ká wá gbé lérí rárá o bàbá ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí pé láàrin kan wọn ní gbogbo àwọn tí wọn ń lọ sí nta lè pè nílẹ̀ mímọ́ ìrìn àjò afẹ́ ni bàbá kakún níjọ́ náà lọ́hùn tó tiẹ̀ tó fẹ́ fa ìkùnsínú láàrin àwọn ẹlẹ́sìn ńgbà náà ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó mọrú ẹ̀ tí bàbá jẹ́ wọ́n mọ̀ pé kì í ṣe bàbá ò lè ṣe ògù òjò pagi lápá kan dápá kan sí bó ṣe rí lára tiwọn bó ṣe rí nínú wọn bó ṣe rí lọ́kàn tiwọn ni bàbá ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn irú ibi tí bàbá dúró sínú pé ntí jẹ́sìn gangan ni àjọṣepọ̀ tó gúnmọ̀ láàrin ọmọ làkejì ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ irú ìgbésí ayé tí bàbá lò rèé kó tó di pé ọlọ́jọ́ dé bàbá wọ́n tún nínú àkàsí tí àwọn tí wọ́n wà ní agbọn ìjọba tí wọ́n ní fún wọn ó lágbára pọ̀ jù torí pé wọ́n mọ̀ pé bàbá èyí kì í ṣe ní yẹ̀yẹ́ aṣíwájú gidi ni wọ́n ẹ rí pé ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni onípò kínní tí wọ́n ń pè ní college of education tẹ́lẹ̀tẹ́lẹ̀ ogun state college of education wọ́n ti sọ ní orúkọ wọn ta iṣó láàrin university of education láti fi yẹ wọn sí gẹ́gẹ́ bí ipò takuntakun ipa takuntakun tí bàbá ìkó nínú ètò ẹ̀kọ́ ẹ rí pé mo sọ náà ṣáájú lórí ètò wípé bàbá gangan fúnra wọn wọ́n dálé ẹ̀kọ́ girama lẹ̀ nítorí náà wọn eléyìí wà lára tí wọ́n fi yẹ wọn sí wípé irú èèyàn tó iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ nínú ètò ẹ̀kọ́ kò lè lọ síwájú lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ ara ń tọ́ yẹ ká fi rántí ẹ̀ náà ní bá kúkú sọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì lórúkọ wọn òun ni wọ́n ṣe ń pè ní taisu láàrin college of education láàrin kan mo rò pé ńgbà tó tún yá ló di taisu láàrin university of education gbogbo àwọn irú nǹkan bá wọ̀n wọ̀nyí ni wọ́n fi dá bàbá lọ́lá ńgbà tí ó sì ṣe ẹ mọ̀ yí pé àjò wọn ní ọ̀dàbí ilé bó sì tu wulẹ̀ kápẹ́ láyé tó wọn láàpẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ nígbà tó di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 1994 ni bàbá wa tá ń sọ̀rọ̀ lórí ètò lónìí bàbá augustus taiwo sọ́láàrin tí gbogbo ayé mọ̀ sí dókítà tai sọ́láàrin ni wọ́n dágbére fáyé pé ó dìgbà ó ṣe.

0: ọ̀rẹ́ gbé ewé àtẹ̀gbò ta tó ń sọ nílò rẹ̀ bí ṣe jẹ́ ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ o ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn bọ́bá já ti wòsàn bílẹ̀ tó gbẹgẹdẹ́ ọlọ́run ni o kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ni kọ́ máa jẹun bí èyí rí ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wá máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: ẹ kú dédé wòye o ẹ̀yin èèyàn wa ètò yìí àdáyébá ni olóyè ewé ń jí àdùbí adégoróyè agbẹ́fagorí ìtẹ́ ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn àwọn ni ẹ ṣe onígbọ̀wẹ́ ọlọ́run dákun jọ o mọ̀ jà á fà ìsàn lùgbà mọ̀ sì jà á fìnira gbáyé èyí tá a fẹ́ ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n ńbẹ̀ lónìí bàbá tá a wí ló ní abó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ onísábàbí ṣé bí ọlọ́run bá ṣe tán tí ọ̀rẹ́ dá lọ́wọ́ ẹnìkan ní òfìsó ń sábàbí ta ló ń sábàbí tiẹ̀ ṣó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí yìí ìgbà tí bàbá yìí fẹ́ rìnrìn àjò bó ṣe mú ọkàn kéjì rèé o wípé ìrìn àjò yọ̀ọ̀sàn sówó yọ̀ọ̀sàn sọmọ yọ̀ọ̀sàn ṣàìkú baálé ọ̀rọ̀ n tó di fásí rèé o ṣé yorùbá bọ̀ wọ́n ní mọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ó gbéra ó délé aláwo ó dífà babaláwo ní ìrìn àjò tí ń lọ yóò rí re mú bọ̀ ọbẹ̀ o ire owó ire aya yóò rí mú bọ̀ ọbẹ̀ ṣùgbọ́n ó wojú bàbá pé èwo tó ní ṣùgbọ́n ẹ ti lóun ó rí re owó ire aya mú bọ̀ èwo ń ṣùgbọ́n ọbẹ̀ pàjẹ́ bàálẹ́rù ikú kíní ọ̀pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ńbẹ̀ wọ́n ní ogun ni ó lè wálé ṣùgbọ́n nígbà tó bá ti mọ̀ kò ní sí wàhálà torí pé ogun àwítẹ́lẹ̀ ni kìí parọ́ wọ́n ní kó ṣètùtù káwí àfọ̀kàfọ̀ káwí bàbá yìí ṣètùtù o lẹ́yìn tó ṣètùtù ó mórílé ilẹ̀ haúsá iṣẹ́ wo bàbá yìí ṣe iṣẹ́ agbanilàní ká dáni lóhùn ẹni tó bá ń wá àjò lọ́tún lọ́sì iṣẹ́ tí bàbá yìí ṣe rèé o ìgbà tó délé haúsá ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí rí ṣe rèé o ọlọ́run sì pé gbogbo ohun tó bá ń ṣe fún wọn kọ́ máa jẹ́ fún wọn kọ̀pẹ́ kò jìnà bàbá yìí dẹni tọ́kọ́ lẹ́kìnní ríṣe ò tún dúró ó tún di pákọ́ lẹ́kejì ṣé ẹ wá rí gbà tọ́kọ́ lé ẹlẹ́ẹ̀kejì nírètí wípé awu lóòótọ́ wọ́n ní ogun ni ó lè wọn alẹ́ àmọ́ kó ogun ó tó dé náà bóun bá ti ń gbọ́ fèfé ogun irú àwọn alẹ́ tóun ti kọ́ tóun ti fi di owó mọ́lẹ̀ yìí ẹnu kóun ọ̀tá ni bóun bá sì ti ta òun lè mọ mówó ẹ̀ bọ̀ wálé káwí àfọ̀kàfọ̀ káwí lẹ́yìn tọ́kọ́lé méjì sílẹ̀ haúsá ó gbìyànjú láti kọ́lé kan sí ìbàdàn tọ́jú orírun ẹ̀ wípé ilé làbọ̀ sinmi oko bóun bá darí padà dé inú ilé náà ló wọ́n mọ̀ gbé ìdí rèé tẹ kọ́lé kan sí ìbàdàn ó ṣiṣẹ́ yìí títí tí èyún sí agbanilà ó ṣe fún bí 40 ọdún nǹkan ń lọ déédéé kọ̀pẹ́ kò jìnà bó ṣe di wípé rògbòdìyàn kan bẹ́ẹ̀lẹ̀ rèé o bí bàbá yìí ṣe di pé ilé tọ́kọ́ bẹ̀ ó kòtà ó di gbádàgbọ̀n ó padà wá sí ìbàdàn ṣe mọ̀ pé ogun àwítẹ́lẹ̀ ni kì í parọ́ tó bá gbọ́n ndé tí ó dé ìbàdàn àdúgbò UI ló dé sí ṣe mọ̀ ibẹ̀ náà ló sì kọ́lé sí ndé tó dé ó tún bẹ̀rẹ̀ sí agbanilà ńbẹ̀ náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wádọ̀ rẹ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ́ wẹ́rẹ́ àwọn oníbàárà wọ́n ti lu ọ̀dọ̀ tiẹ̀ náà pa ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣiṣẹ́ fún lókè ọya tíṣẹ́ rẹ̀ dáhùn kálukú ní tó ń wá wá láìpẹ́ láì jìnà bàbá yìí sì do lókìkí padà bàbá tá a wí yìí ọkẹ bí mọ́ra ọkọ rẹ̀ mọ́ra bàbá tá a wí yìí ò sì ní ìyá láyé mọ́ àmọ́ ó ní àbúrò mọ̀mọ́ èyí tọ́jú àbúrò ìyá rẹ̀ gbogbo dúkìá tọ́jú ogún ìyá arákùnrin yìí àbúrò ìyá àwọn ènìyàn kó lé lọ kọ́ mọ mójútó èmi lọ̀pẹ́ ni epo ni kòkó ni nkankan nkan díẹ̀ díẹ̀ tó bá rí mbẹ̀ wọ́n ní kọ́ mọ wá mú wá ó ló lọ sú ń bò ó dijọ́ kan bí àwọn mọ̀lẹ́bí ṣe gba oko tí ń bẹ lọ́wọ́ ìyá eré o tí wọ́n sì pín gbogbo rẹ̀ lẹ́yìn tí wọ́n pín tán ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ sí arákùnrin yìí gbogbo èrò títí máa ṣe tìkẹ́tìkẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣe dipó di wá eré o tí ò rí èrò dá lóun mọ́ kí ló dé ọ wẹsẹwẹsẹ ọ bàbùsà rí dẹ́wò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ń gbogbo ẹ̀ já sí ọ̀sẹ̀ kínní wọn ò rérò ọ̀sẹ̀ kejì wọn ò rérò ọ̀sẹ̀ kẹta ń bọ̀ yá ń di bí oṣù kan ewó rèé àpọ̀rọ̀ lówó ọmọ láró nù ìgbà tó tó bí oṣù mẹ́ta tí nǹkan ò lọ déédéé mọ́ ìkánú àwọn ìyàwó ẹ̀ bó ṣe péré bàbá alágbẹ́jọ́ ní yìnyín bí nǹkan ṣe ń lọ yóò dáa ẹ ti wora yín ran ju òun ṣáájò òun ṣe gbà òun ṣe ẹ̀yin ọmọ pé fìtílà kan ìríran rìdí ààrẹ itin be le yi o ta pero e jade soro ara yin lodo awon egbe yin e lo mo nti ba nsele ati ntese baba yi o ku oro yawo edanu oro so to oro so si ti le fi mo ibe lo ti a so si nu pe eh baba to bo ndi fanga to n e lo rin ajo njo si ko won kuku fe kan pada sodo re o gbera igba ti ododo baba won so fun pe baba ti gbese o ha inu e baje won ni omo banu je lo to baba o si laye mo ama omo ti baba fi ile o ngan o kaju e onito ni adegoroye igi adubi agbefagori ite in lo ko ti won pe wi pe odufa ni e te ti e si sese ntaye wi pe ise ni ko mo se won ni ni gbogbo awon eyan wa ba tin da won lohun leyin ku baba re to adodo agbefagori ite oba fani gbolohun won ni ha iwa baba yi bo fi egbelegbe owo to fi sogun won ni jojo obo wese won ni jojo kikidan to se ni pe o se tutu baba yi se tutu looto won si fun ni ose kan wi pe ko ma fi we bo se fi ose yi we tan odo wa le baba yi lala o si ri awon meta kan enikan joko sowo otun enikan joko sowo osi enikan si joko saarin igba ti o wo en to joko saarin fi daada ru wi pe aburo ya awon ni ti agbogun lowo e ha okunrin yi bo se bere re pe ah eduo mama ke mo fi se yin te fi mu mi lowo le iya na daun pe ki le mi na fi se o te fi gba dukia lowo ohun eleyin wa so pe dukia bo e bo lo nbogun le babade to won fi wa ma yaju sogun le ya ohun lowo ohun lese nbe ko si ntokan nbe eh won so pe won ni igileyin ogba nigba ti e fi wa gba agbanile ale ohun mo nkan kan pa re mama se bi bo n ba wa ba yin e bo won ma fun yin ni nkan awon ti ajo joko won wa bi ya ile e pe e gbo ntokunrin yi wi se a ma fun yin ni nkan looto o ni looto a ma toju hun ah to ba wa je be a je pe latoni lo ko to lala si mo an mete ta si panu po pe asegun won ni yoro wa won bo tin di laaro ojo keji aburo ya re to lala ri loju ala loko kika aro pokokoko o le o oje iya lenu ejo enikan lo wa fi sun wi pe nkan bayi bayi lo se ti baba yi si so wi pe komo binu ohun obe eni soro nku nbe ti o ku nbe o lo ro alaye fun agbefagori ite to difa fun eleyin o si so wi pe awon agba ti yonu si o oro re o lojutu ma lo opolopo awon ti e ti je lowo tele won ba bere si wa san awon alejo won ba tun ti won ketiketi debi wi pe gbogbo gbese to ti je o bere si san inu e dun oro yin si agbanila ni kayefi pe ah ase looto lowe agba to wi pe fitile iriran ri di are inu e dun o dupe lowo olohun o si dupe lowo oni sababi eyi lo si wa ni ki won bo dupe lowo baba ta pe ni ewe nje adegoroye igi adubi agbefagori ite to je otun oluawo le ibadan general ero bani soro won re o 080-3260141 080-3260141 ati 080-5345-9223 080-5345-9223
0: Baba pere afoni agogo wole ge

ẹ̀dùn bí agbé fagorí ìtẹ́. Ọmọ dídá wa, mọ̀ ẹ́ gún mọ̀ ẹ́ tẹ̀, oníṣu ló níyàn. Bọ́bá já ti wòsàn bílẹ̀ tó pegedé. Ọlọ́ni o. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ̀ ni ètò. Wọ́n á máa rú orí tó gbé wáyé. Àìsàn wo ní ń ṣọ́? Máa bà lọ́dọ̀ ewé jí àdùbí. Ọ̀tún olú ẹ̀ wọlé Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni, ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀. Ẹ ti rí àkọmọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ńbẹ̀. Tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè ewé jí àdùbí, ọ̀tún olú ẹ̀ wọlé Ìbàdàn lóní. Ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.

ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lálẹ́ yìí. Ohun tó tọ́ ni pé kéèyàn máa gba àwọn èèyàn nímọ̀ràn. Ìmọ̀ràn báyìí, má ṣubú o, má wọgbó lọ o, má ṣubú má wọgbó lọ o. Irú ìmọ̀ràn wo ni ò tọ́ kéèyàn ó gbà yàn ná? Ẹgbẹ́ wọn bá ti déwájú rẹ tí wọ́n sọ fún ọ wípé ẹ gbà mí mọ̀ràn kí ni ọ̀ sọ pé ìwọ ló fún ara ẹ lọ jókòó ronú fún ara ẹ lórí eléyìí òun ò lè gbà ọ nímọ̀ràn ìn nímọ̀ràn tí ń gbà ọ. n ò ní ìmọ̀ràn kankan tí mo fẹ́ gbà ọ lórí eléyìí o ìwọ fún ara rẹ wọn èé gbà yàn nímọ̀ràn lórí ohun tó o fẹ́ ṣe. fúnra rẹ ló jókòó pé mo fẹ́ ṣe kinní yìí àbí n ò ní ṣe é. irú ìmọ̀ràn wo ni ìmọ̀ràn ọ̀hún ná? kí ni ìmọ̀ràn ọ̀hún ná? tó gẹ́gẹ́ bí èèyàn bá déwájú tẹ̀yìn lónìí wípé gbà mí nímọ̀ràn lórí kinní yìí. ohun tẹ́ sọ fún tọ̀hún ni pé ṣé orí ohun tó gbé déwájú mi kì í ṣe kémi ò nímọ̀ràn tí mo lè fún ọ. àmọ́ wọn èé fún èèyàn nímọ̀ràn lórí ohun tó gbé dé ìwọ fún alára rẹ ló jókòó rò ó dáadáa tó pàrọ̀ àtọ̀dọ̀ fún inú rẹ papọ̀ tẹ́jọ ronú dáadáa ó dáa ohun tí màá ṣe rèé. ohunkóhun tó o bá wá gbìyànjú pé o fẹ́ ṣe tó o ti ronú pé o fẹ́ ṣe ń sọ̀pọ̀tì ẹ ò ń ràn ọ́ lọ́wọ́ láti rí i dájú pé o rí nǹkan ò ṣe. àmọ́ pé èmi ní sọ fún ọ pé eléyìí ni kó o ṣe àbí eléyìí ni kó o mọ̀ ṣe òun èé sọ fún yàn fúnra ẹ ló sọ kí ni nǹkan yẹn ná. irú àwọn ìmọ̀ràn wo ni? orí ohun tí wọ́n máa ń sọ ni pé ó dáa kéèyàn máa gbàyàn mọ̀ràn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í sọ bóyá àwọn ìmọ̀ràn kan tiẹ̀ ń bẹ téèyàn ò gbọ́dọ̀ dábàá ẹ̀ pé èèyàn fẹ́ gbàyàn rárá. irú àwọn ìmọ̀ràn wo gan-an ni náà? èèyàn ni aláǹfààní àti sójú òpó lẹ̀ kí n tó mú tàn mí wá lónìí. ìtàn ìtànsán oòrùn yóò fi ọ́ hàn ni mo mú wá òun náà ni a sì láǹfààní àti gbéyẹ̀wò. àwọn bá àǹfààní bá wá wà mo fẹ́ ẹ jẹ́ kí èmi náà ò tiẹ̀ kọ́gbọ́n.

àwọn àlùjọ yìí ń wọ̀ mí lára. Mo sọ pé lóníṣẹ̀lẹ̀ ń kẹ́ jọjọjọ láṣẹ bẹ́ẹ̀ tá a mọ̀ lálẹ́ yìí. 0906 2009 49 0809 7 9 49. Hello, ẹ̀ka lẹ́ o. 0705 5 9 49. Bó ní bá ṣe bẹ́ẹ̀ ta wà gúnlẹ̀, ẹ máa gbéra lọ sórí ọ̀rọ̀ ìtànsán òòrùn. Ìtàn tó gùn gan gidi ni. Ìtàn tó ṣe kí ni tó gùn gbọ̀nà gbọ̀nà dáadáa ni.

ni arakunrin tin sin ba nyale yi yi se pe ohun ti foju ara ohun ri o ṣugbọn lopolopo gba ni yawo ohun yo ku legbe ohun laarin oru ti o ma lo barakunrin ohun soro ni laarin oru ngba mi yawo ohun si dide ku legbe ohun oni fonu yawo ohun ijo to bere si ni nyale ni fonu e o ti dun soke mo ni fonu re vibration ni mo wa ati fonu ohun baje lohun wo pe ko ohun ra fonu fun ohun ba ra fonu tuntun ohun ra fun yawo ohun ohun tin fura ni gbogbo igba ti fonu baje ina o igba to ohun fi ra fonu oniru fonu to ohun ra fun yawo ohun setting to ohun fi sori e ni pe awon call ti ba make awon call ohun ma funra awon record yawo ohun o ti mo pe awon call yi mo record o ti yo kuro legbe ohun bi se mo yo legbe ohun laarin oru lati lo gbe call ohun ni ta ohun o se bi ohun orun ra ohun o se bi enku ohun mo ojo kan ni phone ohun ohun sa re ngba ti o fura sohun na tele pe ohun mo tori idi e yara re mo lati fi phone le re le lo se nkan mi ohun ba gba fóònù mú òun lọ sọ abẹ́ ibi kini ohun máa ń háìdì síbì kan ni ó ní bóun ṣe ṣe ìgbà tóun ó fi lọ sábẹ́ ibi táwọn kọ́ọ̀lù tó ti rekọ́ọ̀dù ń bẹ àwọn àtàwọn tó jẹ́ ti èṣà lè náà òun ṣáà bá ti àlè ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ. ó wá bí mí lèrè ìjọ náà lọ́hùn pé kí ni kóun ò ṣe ọdún yẹn ni mo mọ̀ wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń gbàyàn nímọ̀ràn sí ẹ o lọ kọ́ tàbí lọ bó mo yẹ fẹ́ gbà mọ̀ràn gbogbo tan arákùnrin tí mo sọ yìí òun ló gbé mi débi téèyàn fi mọ̀ wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn lè ní ìmọ̀ràn fún o torí pé ò tí ì bára rẹ níbẹ̀ ó kàn lérò wípé yẹn báyìí kíní ọ̀hún ògún wọ lẹ́sẹ̀ rí ó lè mọ̀ bí tí rí lára you can only imagine you can never know how it feels torí ìdí èbó ló ṣe fẹ́ gbàyàn nírú ìmọ̀ràn bẹ́ẹ̀ arákùnrin ọ̀rọ̀ tó sì sọ ó fi hàn wípé ó fẹ́ràn ìyàwó ẹ̀ gan gidi àwọn ìbéèrè tí ń lọ nú ọkàn mi lálẹ́ ẹjọ́ náà ni pé kí nìdí tíyàwó yín wá fi ń yàn lẹ́yìn ìgbà tó jẹ́ pé ẹ ń ṣe gbogbo ohun tó fẹ́ fún ohun tí mo sọ ni pé lákọ̀ọ́kọ́ ná àmọ̀ràn kan péré ní gbà yín ẹ ti sọ pé tẹ bá gbégbèsẹ̀ ẹ lè wà violent ẹ lè ba nǹkan jẹ́ gbogbo ọ̀nà tẹ́mi èèyàn ò fi ní tọwọ́ yín bọ́ tẹ́ ẹ fi ní ṣèèyàn léṣe bẹ́ẹ̀ fi ní ba nǹkan jẹ́ ẹ rí wípé ẹ tè mara yín ẹ gbégbèsẹ̀ tí ó bá ti ń jẹ́ o ẹ wá jẹ́ kémi àti ẹ jẹ́ ká ẹ pè mí padà.

0: ìlú kan bẹ nígbà kan rí tí wọ́n ń pè ní ìlú àṣẹ̀ṣẹ̀yọ òòrùn. Nílùú àṣẹ̀ṣẹ̀yọ òòrùn yìí kábíyèsí kan ń bẹ ńbẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Bújúrí. Ọba Bújúrí yìí a lè pè ní ọba olójú kòkòrò. Nínú ìlú yìí kan náà arábìnrin kan ń bẹ nínú ìlú yẹn tí wọ́n ń pè ní Mọ́lẹ̀yọ̀. Mọ́lẹ̀yọ̀ sì rí mọ́lẹ̀yọ̀ rẹ̀ wà á pọ̀ o. Mọ́lẹ̀yọ̀ rẹ̀ wà dáadáa. Ọba léèyàn rẹ̀ wà débi tóbìnrin rẹ̀ wà dé ó rẹ̀ wà ó pọ́n. Sẹ́ni tí ó gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá tí ò ní sọ pé abẹ́lé Yorùbá jáyẹ ni yóò jálẹ̀ ẹni. Bẹ́ẹ̀ ni arábìnrin bó ṣe rẹ̀ wà tó. Àtolówó ni o àtàwọn tán jẹ́ tán ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá lè dáṣàmú kíọkíọ nínú ìlú. Àwọn tí wọ́n jẹ́ èèyàn jàǹkàn-jàǹkàn ni wọ́n ti lọ bá mọlẹ̀yọ̀ pé a fẹ́ fi ọṣàyà bó ṣe rẹwà yìí ó dáa kó jáya lóde wà á tọ́jú rẹ̀. Àmọ́ gbogbo wọn pátá ni mọlẹ̀yọ̀ ń sọ fún pé ọ̀nà ò sí ńbẹ̀ ẹ mójú kó ń bẹ̀ járe kó ń dí ìdó. Àmọ́ kò pẹ́ kò jìnà ni kábíyèsí ọba Bójúrí náà ló bá gan ni mọlẹ̀yọ̀ arábìnrin yìí ọmọ ta ni ọgàn ó rẹwà pọ̀ o yóò sì wùn mí kó dolórí láàfin. Mọlẹ̀yọ̀ bá ní kábíyèsí ọ̀nà ò sí ńbẹ̀ o kádé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o wọn ò tó kọ̀rọ̀ sí yín lẹ́nu o àmọ́ ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ò sí ńbẹ̀ o ọ̀nà ò gbábẹ̀. Èé ṣe kí ló dé? Mo ti ní ọkọ àfẹ́sọ́nà tá a ṣègbéyàwó láìpẹ́.
1: Ní bàbá jẹ́ ọmọ àfi kó já mi o àṣẹ o.
0: Káàsà. Lọ sọ fọkọ àfẹ́sọ́nà rẹ pé kábíyèsí lòun fẹ́ fi ọṣà yà. Ẹ fi ọṣọ lórí láàfin. Kábíyèsí ọ̀nà ò sí ńbẹ̀ o ẹ̀ níta lọkọ àfẹ́sọ́nà arábìnrin.
1: Ẹ̀yà ẹ̀kọ́ bíjà pápá ju wábà ya ẹ̀kọ́.
0: Ẹ fẹ́ mẹ́ni tọkọ àfẹ́sọ́nà rẹ jẹ́.
1: Ẹ
0: já gbòrìn iwájú díẹ̀. Àpàkò fẹ́ ṣe jẹ kan ni. Àpàkò fẹ́ ṣe jẹ kan tí ò ní nǹkan kan kò ní gá kò ní gó. Àmọ́ fẹ́ àárín òun àti mọlẹ̀yọ̀ ìfẹ́ wọn le dandan idán ni.
1: Kí wọ́n má má ka tèmi mọ́ wọn torí pé wọn kì í ka gbẹ́kùn lókì mọ́kì lóko lé wọn kì í kẹ̀rù mọ́ wọn ọbẹ̀ níṣe. Ṣọ̀gbọ́n ò ní ka mọ́ ṣáà mọ́ òun fẹ́ fọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dùn, a ò ní

kábíyèsí baba arábìnrin bá ní etí mi nìkan kọ́ ní ògbẹ́lé wọ́n lọ pé gbogbo àwọn àgbàlú wọ́n pa àwọn olóyè gan pàápàá wọ́n po lórí awo ẹja pàdé ń di ogun gbogbo wọn dé di ogun wọn péjú pésẹ o wọn ni kó lọ pé kábíyèsí wa nígbà tí ìyàwó ìdọdọ kábíyèsí ẹrin náà ní í ṣe ìrìn lọwọ ìtànsán òòrùn ìtànsán òòrùn kábíyèsí wọn ń pè yín o àwọn ìgbìmọ̀ ló ń pè yín nídìí ogun ogunlága ayé ò sì mọlẹ ẹjẹ mu tí jẹ olúwọnrán kókó lódò àbàwọn lọlọ ogun tá a fi sí pára tọba pára jẹ ogun tá a fi sílẹ tí ń jà wọn ara pàpà ogun dákun mọmọ pa mí wọn pa àwọn tí gbọ ètò lẹyìn lọwọ

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Alákà ló lágbádá, mọ̀rìwò ló lò kó mọ̀.

ti lọwọ ẹ tẹ ẹrọ na lọ ẹ tẹ ènìyàn bàjá báyìí ni olúwa jehova lórúkọ olúwa ẹgbẹ ìtúsílẹ yàdá labi ẹdá bàlú kàdá.